0: pò la ti pè sórí ètò yìí.
1: Látòjé ní Ìbàdàn bí.
0: Kí lọ́lọ́run ṣe fún yín lórí ètò tí ẹ̀ ń gbọ́ yìí sá.
1: Àdúpẹ́ pé láti bí ọdún bíi mẹ́jọ. Mo ti pé ọmọ ọdún ogójì. Mo wá ń tọ̀lé.
0: Kí lọ́jọ́ orí yín báyìí.
1: Ogójì ọdún. Mo ti ń tó bí ọdún mẹ́jọ báyìí. Bẹ́ẹ̀ni sá. Àti ìgbà tí mo ti wá ń gbọ́ program láti bí ọdún méjì. Ó dàbí pé Ọlọ́run ti mú gbogbo ìyẹn kúrò ńbẹ.
0: Ó dàbí àbó ti kúrò ńbẹ.
1: Ó ti kúrò ńbẹ tàn ní ìgbú
0: rẹ. Kí ni ìgbésẹ̀ ìgbàgbọ́ tẹ́ ẹ gbé.
1: Ìgbésẹ̀ mo máa ń gbé omi sí ìdí rédíò bí gbogbo àwọn èèyàn ṣe máa ń gbé sí ẹlòmíì náà bá ń gbé bẹ̀. Torí mo ti ṣe gbá, mo ti sáré káàkiri tí wọ́n bá ṣe fún mi. Tí wọ́n bá lọ díẹ̀ yóò padà. Ìgbọ̀n láti gbà mo jọ á bẹ̀rẹ̀ sí máa gbé láti bí ọdún méjì. Ọlọ́run ti ní kí gbogbo ẹ̀rù
0: clear. Ògùn fọlọ́ ló tọ̀ ọ́. Bẹ́ẹ̀ni ìyàwó sílé.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ìyàwó yín dẹ̀wọ̀ fẹ́ iṣẹ́ yọ.
1: Ó mọ̀ o.
0: Bẹ̀ kò sí mẹ́ẹ̀bá yìí sá.
1: Kò sí bẹ́ẹ̀ o ti lọ sọ́jà.
0: Lorúkọ Jésù ẹ̀ga tabùkù yóò gbọ́rọ̀ gbérí mọ́.
2: Ọlọ́run tó ń fi òpin dá máa wọn lọ́gbọ́n. Wọ́n máa pọn omi sínú apẹ̀rẹ̀ láti fi dojú ti garawa. Tí ọ̀rọ̀ náà bá mọ́gbọ́n dání. Ẹ ń ṣe ẹ̀yọ́ ẹ tún mọ. Ọlọ́run gbogbo ògo jẹ́ tí yóò gun yẹn ò ní gbérí mọ́. Ẹ̀ga tí àbùkù ni ẹ o. Àwọn tó tún ṣe irúgbìn ìràpadà wọn Ọlọ́run yóò mú kí ọdún júbìlì wọn kó yá ní kankan. Ẹ̀gbọ́n àti àbùkù kó pòórá. Lorúkọ Jésù ọdún ìdásílẹ̀ rẹ o. Àdáyé sílẹ̀ fún ẹ̀rí pátápátá. Àlàáfíà ni mo bá ń yọ̀ o.
3: Orúkọ mi ni Kàkàrí Amákindé láti olóore Olúìlé.
0: Kí lọ sọ pé Ọlọ́run ṣe fún yín lórí ètò yìí máa.
3: Mo ń ṣe ẹ̀yọ́ sílé. Ẹ wá rí pé kí n lọ ṣe nǹkan ni pé kí n máa ti ṣètọ́
0: ìyẹn.
3: Kí wọ́n dúró dídọ̀ kéje tó wá ti dẹ̀yìn dọ̀ kéje kí n pè mí. Ọlọ́run ti ṣe ogún ṣiṣẹ́. Iṣẹ́ ìrànṣẹ́ yín ò ní jíṣẹ́ ẹ mọ tẹ̀síwájú àdúrà yín ó gbà. Àwọn ọmọ yín ò ní gbogbo olóògùn owó mi jẹ ẹlẹ́rú o. Ọmọ ìsọ̀rí àmọ́ ìtúwẹ̀ kò ní gbé táyé mọ́ lé o.
2: Ọkọ mi ọmọ ni o. Ìtọ́ni náà ni ìràpadà ẹ tún mú omi. Bí Ọlọ́run a máa fi òpin dá máa wọn lọ́gbọ́n. A máa pọnmi sínú apẹ̀rẹ̀ láti fi dojú ti ìgara wa. Ẹ̀gbọ́n àti àbùkù nìyẹn ọdún júbìlì yìí yá ní kankan. Ogun yìí ò ní gbérí mọ́. Ẹ̀gbọ́n àti àbùkù àwọn tó tún ṣe ìràpadà wọn. Ọlọ́run yóò mú ẹ̀gbọ́n àti àbùkù ayé wọn kúrò. A ó dà wọn sílẹ̀ fún ẹ̀rí. Ọlọ́run a mú kí ọdún júbìlì tí wọn náà kò yá kankan pẹ̀lú ìràpadà wọn. Àmì.
4: Hello daddy, iṣẹ́ ìrìnsẹ̀ yín ò ní ìbàjẹ́. Ọlọ́run bá di iṣẹ́ ìrìnsẹ̀ yín yóò dòpin ìrìnsẹ̀ yín mọ́. Ọmọ tó ní fóònù iná ni mo fẹ́ ṣe dúpẹ́ lórí rẹ̀. Ṣé nígbà tí àdmíṣàn rẹ̀ jáde, owó tí a fi sanwó skul ni àbárówó kankan. A ṣáà gbàdọ̀ kàlẹ́ndà yẹn tí mo wá gbà, mo wá ní kọ́kọ́ gbogbo owó tá a nídìí síbẹ̀. Pípé kọ́kọ́ síbẹ̀ mo wá fi inú kàlẹ́ndà yìí mo wá fi ìwé yẹn síbẹ̀ pé wọ́n lọ. Pèsè owó fún wa tọ́mọ yóò fi lọ sí skul. Lára àwọn tá a jọ ń tajà ní ibi tá a ti ń tajà. Bẹ́ẹ̀ni yẹn ṣàṣì ni owó fún mi ní 100,000. Ipò owó cooperative tó ń bá ti gbà pé mo san ní 10,000 ló kú. Mo ṣàdúpẹ́ fọlọ́. Fárówó skul lọ́ba kó owó ilé dájú. Bí ọ̀rẹ́ mi kan tá a jọ ń ṣiṣẹ́ nìyẹn. Ọba ni kí n jẹ́ kọ́mọ lọ pé ìyanu ọ̀sẹ̀lẹ̀. Ọmọ tí ó wà níbẹ̀ bó ṣe gbà sílé tẹ́ lo Smenster kan. Ọ̀rẹ́ mi ọba sáà sọ fún wa àmọ́ tí à ń bá ṣiṣẹ́ pé ọmọ mi nídìí owó bí ó ṣe fún mi 50,000 nìyẹn. Ọlọ́run sáàṣe ìyanu sádádì mo dúpẹ́ fọ́lọ́ iṣẹ́ ìrìnsẹ̀ yín ò ní ìbàjẹ́. Ọlọ́run ní ìdásẹ́ ìrìnsẹ̀ yín rú ẹni fọmọ ṣiṣẹ́ ìrìnsẹ́.
2: Mọ́ mi Aisha Adekunle bí ọ̀rọ̀ náà bá mọ́gbọ́n dání ìgbà mi èèyàn ní kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Kàlẹ́ndà tí a fún yín lọ́fẹ̀ẹ́ ti iná spirit fún wa túmọ̀ sí nígbà tí n bá sí níbẹ̀ àbí bíi mélòó ni mo fẹ́ dé. Nígbà tí ìkórè bá pọ̀ tálágbàṣe ò bá tó kò sí ohun tí Ọlọ́run ò lè lò. Akúkú rí nínú bíbélì bí òjijì Pétérù ti ṣe ń gbé àwọn aláìsàn dìde nínú iṣẹ́ àpọ́stólì. Adẹ̀rí nínú iṣẹ́ àpọ́stólì náà bí wọ́n ṣe ń lo aṣọ pélébé Pọ́ọ̀lù fún iṣẹ́ ìyanu àti ìwòsàn. Gbogbo ògo jẹ́ tọ́lọ́run iye yín ló ṣí lọ bẹ̀. calendar fe te gba e ko gugu ye ti eni lo si e wo igbagbo ninu ise an de lo asiri yen asiri bo lori awon omo won yen a o ni se laso abi e ri po ta wa lori lede yi loruko jesu gugu abi amaye e o ni jiya lowo omo omo te n se lala le lori won sojo fun yin o ogode e le pe ko ni je pin yin e ko oro omo won.

ku oje mo e ku amoju ba mi oni ojo karun osu da sile ti de baye o wakati eri re 32 FM 94.9 live and direct program le ba mi pade lori 32 FM 94.9 feyin on Facebook tabi lori TikTok Apostle Tekoba on TikTok tabi Taiwo Tekoba lade on Facebook live and direct program ti Jesu gbe ko wa po eto ti ko juwe ile ijosin eto ti ko fi ti esin se Olorun mo dupe lowo yin o en te ba wa gbe ru ojojumo Psalm 68 verse 19 oni olubukun ni Oluwa ni tin ba wa gbe ru ojojumo ibukun ojojumo wa tun ba wa gbe toni e wo Olorun bo se nfi ope damu awon ologbon aye won fi ohun elo ti o lagbara damu ohun elo on ti o ni agbara ngba mi di oro na ba mu ogbon dani won ni kin se latodo Olorun ile njona alufa ngbe kota e gbo sojo ra won awon eyan se yo sile won mu omi so mo ko lo dani e yo mo nse sile o Papu mwami sun Ito si duro E bwa si oron na mwa gwanda ni Kwenye anje egbese Owa lanko omwowo Owa mu kalenda ta fun wan lofe Mwani lo 100,000 Mwani lo 50,000 E bwa so mwa polo dani Mwa oron na mwa gwanda ni Ani kinshi lato do loron gbogbo ẹ̀gà àti àbùkù ni ọlọ́run yóò mú kúrò ní òní tí ń ṣe sunday àkọ́kọ́ nínú oṣù dásílẹ̀ yìí oṣù àṣepé ẹwọ́n ọlọ́run bó ṣe ń bá wa gbé ẹrù ojoojúmọ́ ní orílẹ̀-èdè yìí ìròyìn ayọ̀ kan wọlé lánàá ẹ rántí pọ́ pé oṣù méjì tí wọ́n ti kó àwọn kan lọ ní ẹ̀dá oníyọ̀ ní cac ẹ̀dá oníyọ̀ nílùú èkìtì wọ́n ní wọn kódé lánàá o ìròyìn ayọ̀ gbáà ni gẹ́gẹ́ bí mo ti ṣe kà nínú ìwé ìròyìn pọ́n

Exodus 21 verse 2. Ọdún keje ó jẹ ọdún ìdásílẹ̀ ní ó ṣẹlẹ̀ sí obìnrin opó tí ọkọ rẹ̀ jẹ́ wòlíì tó yí ó ti jẹ́ aláìsí àwọn onígbèsè fẹ́ kó ọmọbìnrin méjì ọmọkùnrin méjì tí opó yìí bí ó pè bá gbéra ọlọ́ba ọ̀gá ọkọ rẹ̀ tí ń ṣe Elisha ó láwọn onígbèsè ti dé wọn fẹ́ kó ọmọ mi méjì lọ Elisha ń bi obìnrin pé kí ló nílé ó lóun ò ní nǹkan kan iye rẹ̀ bá ṣí ó lóun ní ìgòròrò kan ẹgbọ́n sọ wọn pọ̀lọ́ dání ó ní kó máa lọ yá ìkòkò ní àdúgbò bẹ̀rẹ̀ sí ní yá ìkòkò ẹgbọ́n kí ni ìgòròrò kan fẹ́ ṣe pẹ̀lú ìkòkò ó náà ló ṣẹlẹ̀ sí àwọn tí ó ń gbómi síwájú rédíò tí wọ́n ń ṣẹ̀yọ sílé wọ́n sì ti mú omi ṣẹ̀yọ sí dá Ọmọpọlọdání èèyàn jẹ gbèsè ó ń kọ iye tó nílò sínú kàlẹ́ndà ta fún wọn lọ́fẹ̀ẹ́. Wọ́n ti sọ pé tí ọ̀rọ̀ náà bá mú ọgbọ́n dání, a ní kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Mo fẹ́ kí ìwọ náà gbé ìgbésẹ̀ kan ní ohun tí kò mú ọpọlọ dání. Bíbélì ní ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ọ̀rọ̀ wa. Àwọn owó yìí ni à ń papọ̀ láti fi san tòní wọ́n ká tí kan dín rédíò kì í ṣòwò kékeré o mi ò sì fi agídí mọ́ wọ́n ti gbàgbọ́ rẹ̀ bá rọ̀ mọ́ tèmi gbogbo ọlọ́run gbọ́ pé a ó dá àwọ̀ náà sílẹ̀ fún ẹ̀rí ẹ wo ìrẹ́pọ̀ tó wà láàrin obìnrin opó yìí àtàwọn ará àdúgbò rẹ̀ ń bá ní kẹ lọ yá nǹkan ládùúgbò sí wọn lè ya yín màmá ẹ ti balẹ̀ jẹ́ ládùúgbò púpọ̀ púpọ̀ ẹ ní pé ìrẹ́pọ̀ tó dá wà láàrin obìnrin yìí

wọn ó wà kan kò mú ọpọlọ dání láàárọ yìí pẹlú irúgbìn ìgbàgbọ rẹ ètò àfihànsanwó ètò yìí bẹrẹ sí ní ṣe irúgbìn rẹ sí stanbic ibtc bank 00 1764 5482.

lọ sílẹ̀ fún ẹ̀rí o adá obìnrin ó pè sílẹ̀ fún ẹ̀rí ó ní kó se ilẹ̀kùn mọ́ rí ó bá bẹ̀rẹ̀ sí ní tú gòróró kan sínú ọ̀pọ̀lọpọ̀ ìkòkò ó ní kó lọ tà á ẹwọ́rú bílọ̀ ní àti obìnrin yóò jẹ́ ní àkókò náà ọlọ́run ti ń fi òpé dààmú ọlọ́gbọ́n ayé fífi ohun èlò aláìlágbára dààmú ohun èlò tí ó lágbára tí mo ń pọnmi sínú àpẹẹrẹ láti dojú ti garawa lórí ètò yìí pẹ̀lú ìgbàgbọ́ rẹ àti orúkìn ìràpadà rẹ ó ní kú sójú ogun bẹ́ẹ̀ ni ìwòsàn tó wáyé agbára jíǹde yóò gbé ọ dìde àti kọ́pẹ́ ìràpadà ẹ̀mí yàn ní ọ̀rọ̀ rẹ gbogbo gbèsè ẹni ọlọ́run yóò wá san obìnrin yóò pòyì san gbèsè ó ní lọ tà á a dá sílẹ̀ fún ẹ̀rí

tí kò ní àbàwọ́n ìwòsàn rẹ ní àṣepé ìdílé rẹ ní àṣepé ó dá mo fẹ́ ti àwọn ẹ̀rí ìyanu yìí ń jáde fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ o àtomi àtòróró fún gbogbo tó gbé kalẹ̀ tó fi ṣàpẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yóò darapọ̀ mọ́ aláyọ̀ ọlọ́run yóò bá rìn a tún pín rẹ kọ sí rere o nínú oṣù àṣepé yìí a tún gbogbo tí ń ṣe tẹ ní àṣepé

ọjọ́ kejì oṣù keje ta wà yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn àjọ olùkọ́ NUT ní kí àwọn ọmọ padà sí iléèwé ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó kó àyà sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé yìí àti pé àwọn tó tẹ̀ kó lọ ní oríire local government pẹ̀lú iṣẹ́ takuntakun tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣe àti ìrú ẹkùn síbẹ̀ náà ǹjẹ́ kò ti pé ọjọ́ kọkànléníàádọ́ta báyìí 51 days ọmọ ní ìrètí pé ọlọ́run tó ṣe tàwọn ẹ̀dá oníyọ̀ yóò ṣe tàwọn ọmọ wọ̀nyí á dá wọn sílẹ̀ fún ẹ̀rí ọdún jubilee wọn yóò yá kankan ìní ọlọ́run báwo ni ẹ̀yin ṣe ń tọ́jú ìní ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà òbí lẹ́jẹ́ fún gbogbo wa báwo lẹ ṣe ń tọ́jú àwọn ọmọ tí ọlọ́run kó lé yín lọ́wọ́ orílẹ̀-èdè china ti rí bí orílẹ̀-èdè ti ṣe rí ní 70s tó wé epo bẹ̀rẹ̀ sí ní rú jáde ní nàìjíríà à ń fún china lówó ṣeré àwọn apartheid wọ̀nyẹn à ń kówó fún wọn ṣeré ni ìgbà yẹn la ṣe first tax 77 àná owó ndógi gbogbo ẹ̀ ń dún ìgbà.

àkókò tí ṣáná dà báyìí wọ́n kó àwọn ọmọ wọn jáde wọ́n ní kán lọ kẹ́kọ̀ọ́ nípa technology know how ìlú tí ò bá rọ ṣáná sẹ́yìn lónìí

ìyẹn ni pé aláti kọ́ wọn ní ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ nípa àwùjọ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ ọmọ kan jáde lórí ètò àmì Facebook ọmọ yóò lè jọ ọmọ ọdún mẹ́fà lọ ó láwọn ẹgbẹ́ òkùnkùn tó pa bàbá òun ó dárúkọ ẹgbẹ́ òkùnkùn yẹn ó dárúkọ ẹgbẹ́ òkùnkùn tí bàbá rẹ̀ wà ó ní tóun bá ti wá mú àwọn ẹgbẹ́ òkùnkùn tó pa bàbá òun yẹn ó lóun á tẹ̀ wọ́n pa ni ó pèdè kan tẹ́mi ò lè pè ọmọ ọdún mẹ́fà ẹ̀kọ́ wo ni à ń kà wọ́n mọ́ wa ìní ọlọ́run ìní ọlọ́run láti kọ ní ọ̀nà ti ọlọ́run ẹ̀kọ́ nípa àwùjọ àjọ ni àwọn ọmọ wọ̀nyí ọlọ́run jẹ́ kí n rí tèmi kó sẹ́wẹ́lẹ́ jùgbà.

0: bẹ̀rẹ̀ sí ní sọ̀tí ẹ̀ o àjọ ni ó dẹ̀ jẹ́ ká lọ sí àwùjọ wa irú ọmọ wo rèé irú ọmọ wo rèé bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ló lódodo fẹ́ ṣe ẹni pé lódodo yóò padà sí ìpínlẹ̀
1: mo ti dá pé
0: ẹ wo ohun tí ọmọ ọdún méje yìí ṣe
1: jọlọjọ ẹ.

jẹ́ ká lọ sí àwùjọ wa. Àwòrán ọmọ kékeré kan ni ó lọ káàkiri orí ẹ̀rọ ayélujára wọn. Àwòrán yìí ni wọ́n pín dé ọ̀dọ̀ mi tí àwọn èèyàn sì ń bi mí pé ojú wo ni mo fi wò ó. Kì í ṣe àgbélẹ̀rọ o, ojú tí mo fi wò ó, òtítọ́ ni ọ̀rọ̀ náà, òdodo sì ni. Oríṣi irú mẹ́ta ni a ní ní àwùjọ, a ní irú woro, irú pẹ̀tẹ̀, irú kíni èyí náà ni rí o, irú kíni èyí ni àwọn ènìyàn ń sọ lórí ọ̀rọ̀ ọmọ kékeré yìí tí ó lọ káàkiri ẹ̀rọ ayélujára. Wọ́n ti bíbélì sọ ni màá sọ, bíbélì ní tọ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀, tó bá ti dàgbà ẹ̀kọ́ tó kọ yẹn kò ní kúrò nínú rẹ̀. Àti pé àyà ọmọdé ni wèrè ń dì sí, ẹ̀gbà tẹrẹ ni a ó fi lè jáde. Ẹ gbọ́, irú kíni yìí làwọn

ti fóònù bíṣọ̀bù bàjẹ́ tí bíṣọ̀bù lọ tún fóònù ṣe àwọn tó ń tún fóònù ṣe wá rí fíìmù ìhòòhò pásítọ̀ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó jẹ́ ọmọ ìjọ wọn bá dà sórí ayélukára ó kọjá bẹ́ẹ̀ o bíṣọ̀bù yìí náà kúkú jáde ó lọ́lẹ́ṣẹ̀ jù láwọn ìyàwó ilé wọ̀nyí gan pẹpẹ kúrú wọn ti pọ̀ jù àwọn míì tó ń wá ọmọ owó bá wọn ṣe ẹgbọ́ sọ̀rọ̀ nìyẹn àwọn tó fẹ́ tọmọ ọlọ́mọ nìyẹn ẹgbọ́ sọ̀rọ̀ nìyẹn àbí àfà tó ń kẹ̀wọ́ ọmọ ilé kéwú àwọn tó fẹ́ tọmọ ọlọ́mọ nìyẹn wọn ló lè tọ̀ nǹkan rẹ o.

ṣe nǹkan kan pàtàkì fún àwọn yẹn. Bàbá a mo máa ànáǹtí ẹsẹ̀ wa. Títí o bá tẹ̀kọ́ lọ́rùn kó gbà fún ọ. Títí wọ́n gbé gbé ọpẹ́ ṣẹrẹ ò ní gbé ọlọ́dẹ. O ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Àṣírí wa o. Àṣírí Ọlọ́run sì ń bẹ pẹ̀lú àwọn èèyàn mímọ́ rẹ̀. Ayé yìí kú fún òjijì ikú. Ọlọ́run yóò bu ìfọ́jú lù wọ́n. Ní ọ̀sẹ̀ yìí kọ́ la gbọ́ nípa ti bòde.

0: oríṣiríṣi àwọn àgbọn kankan. Kan tó gbẹ náà ni wọ́n ń tẹ̀. Gbogbo ṣọ́ọ̀bù sì jóná gúrúgúrú. Ọlọ́run àánú kò dìde ìrànlọ́wọ́. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú, àwọn kan ti promise. Wọ́n ti promise ní àwọn olóṣèlú wọ̀nyí. Àwọn kan sì ti fi tiwọn sílẹ̀. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Ayé ti kú fún òjijì ikú jù. Kí ló ṣẹlẹ̀? Nígbà a tún gbọ́ pé wọ́n ọba tún gbé ọba kan lọ ní Yàrú. Yàrú wà lẹ́gbẹ̀ẹ́ ìgbàjà ní ìfẹ́lódò local government ní ìpínlẹ̀ Kwara. Ọpẹ́lọpẹ́ àwọn ọdẹ àdúgbò. Wọ́n ti gbé ọba ní pápá ìyàká. Wọ́n tó já ọba yìí gbà lẹ́nu ikú ní Yàrú. Wọ́n dé tí orílẹ̀-èdè wa kún fún òjijì ikú báyìí. Ibẹ̀ ni ká máa ra ìgbà padà. Orí búburú ni àwọn ọjọ́.
1: Ìgbà tayé ro wípé.

0: 64 54 82. Alade Olubunmi Folajade ninu te fun mi mo da pada yo ninu osu yi aje nsile te ori mi ma jo gbagbo o da gba awon eri o go olorun ma jo ya jugba.
1: Hello, ọkọ mi alade emi oye ni ke mo npe lati ya na sosi e ku se oluwo oluwo sagbara dotun mo le ri o mo dupe lowo olohun omo olomo ti yan fi sike mi pe omo toju mi agbalagba ni mi mo ran mo ni mona tan loni ode lo ba fe su ni salanga bi kan se kan se ye mo dinu olohun lodumari o waje o fi ara pa gbogbo nti mo nse bi ase anfata ni irarọ bi ni irapada ni gbogbo nte ni a mo se ni mo nse o mo dupe lowo olohun o wi pe olohun o je ngbe digbadigba lo si osibitu omo kun eni o info ti kan ni info ti o ba lo se gbogbo ara lo ti ba ni olohun lo le ni emi o mo si dupe lodo olohun e ba mi dupe o e ku se oluwo oluwo sagbara dotun eni fo mo sise iranse eni fara yin sise iranse o bo e ti n gbadua fun wa dua yin omo gba o gugu omo yin omo buyo ra wo yin omo tan ese o mo dupe o
0: ami ma ba wa mama Abigail oluwa toyin oye nike mo ba yin yo ara buburu ojo ta so ni atirenti kini WCO mo se pele debo tomo ngbe idis number fe se ga atirenti to ye mo ni di to si baye re je do ni oloni ki o latunse so itumo aro bi ni emi je mo to ke mi o tu yin je o ma je ka na wa cha case tori o se je ko ti ma san o le je ko fun gbogbo awa ti a lo irin igbedi si igbalode ninu le ga eja ma sa kesi pupo ko jeje ko ti san sa tun ba dupe gbogbo je tolo e tun ma ro bi ni e oni ri bi eyin ati dile yin oni se bi oni je fun yin lodi awon mo na e oni je bi emi yo gun si mama agba ipe yo pe yin ajo fi jobo ro ti fa je
2: e ka ro sa mo dupe lowo olorun tai wa lade olorun yo ma so agbara di otun mo ni ijeri si agbara olorun lori aye mi lenu ise mi lenu owo mi oro ti mi o mo ti mi o mese ibi ti mo tin taja ti won fe gbe bo mi lorun ṣùgbọ́n àwọn tí àwọn ẹlẹ́rìí kedide sí mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí kì í ṣe ọlọ́run òkú ọlọ́run tá wà ládé tó kó mi yọ tó mú mi jẹrí ọ̀rọ̀ tó yẹ kó yọ mí níbi tí mo ti ń tajà nínú ẹnu iṣẹ́ mi táwọn ẹlẹ́rìí kedide sí mi nǹkan tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ ṣùgbọ́n mo pe ọlọ́run tá wà ládé pé kó yọ mí kó tó bá yọ mí màá lẹ́rìí màá fi ohun mi màá fi ṣọpẹ́ sí ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run tá wà ládé kì í ṣe ọlọ́run òkú ọlọ́run àlàyé ni ọlọ́run téèyàn ń gbé tó dẹ̀ ń gbọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dáde ọlọ́run wọn máa ságbára yín dọ̀tun agbára ọlọ́run ẹ̀rí mi kejì mo ní ìjàmbá ọ̀kadà ní ọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bí èṣù ṣe gbógun láti jẹ́ pé kí ó mú ẹ̀mí mi lọ mo dúpẹ́ pé ọlọ́run kó mi yọ mo ti ń fi ẹsẹ̀ náà mo ti ń fi rìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bá mi kí hallelujah hallelujah ẹ̀rí mi kẹta ni lórí ọmọ mi obìnrin gbogbo ìdáwọ́lé rẹ̀ ọlọ́run jẹ́ kó yẹ orí sí rẹ̀ bí sátani ṣe ń gbógun ṣùgbọ́n ọlọ́run jẹ́rìí ara rẹ̀ pé òun ni ọlọ́run nínú ayé rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tá wà ládé tí kì í ṣe ọlọ́run òkú ọlọ́run tí kì í dójú tì ní ọlọ́run yóò máa ṣagbára yín dọ̀tún dádì ẹ ṣe mo dúpẹ́ o.
0: My name is Taiwo Alade. Apostle.

àwọn Sunday gbowó kankan àwọn OPC náà ẹ pé wọn mọ́ra àti àwọn ọlọ́pàá tí wọ́n jọ ti kọ̀wọ́ rìn pọ̀ gbogbo ọlọ́run gbọ́ pé a da àwọn náà sílẹ̀ fún ẹ̀rí ọlọ́run yóò mú kí ọdún jubilee tiwọn náà kò yá ní kankan lẹ́yìn oṣù méjì àwọn CSC oníyọ̀ ti dé o wọ́n ń gba ìtọ́jú màmá àgbọ̀.

ami aposu no won ma ni suru gidi paito wa ken lo de won salaye e ninu ise ami ati se yanu ati se agbara suru ise ami ise yanu ise agbara enti fi han be yan ba japo suna e mo di ti suru won se gbodopo tori se ami ati se agbara tolorun fun lori ofe kese ti o ma soro odi elomi odo sori aga wasu yo ma soro odi se ma jo osi pere lapo su e sa po su inu suru popo se ri e ti ri kejo ko ma sa gbogbo to ba ri lona iro iro in to di oloro na teyan ba lagbara olohun eyan ni ma se pese pese pe kaaki opo isa po su ijo melo lo ti dale ko to pera re lapo su won wa ni e ja ma gbore apo su o e ma ko re wa si bi ese mi agutan si ti rara bi na be ko to gba su owo re je o gba je ton tun pe eyin na le fa idi ti mo se gbodo ko ina idi ti mo se gbodo ko ina mo gbodo salaye re fun yin tori pe kene tori teyan ba leko e ni mo bi an se ntu yin je ti an ba si ntu yin je awon kan mo gbadun yalayo lo ni ara idi ti mo se gbodo ko yin na ẹ̀kọ́ nípa fífi fún ni ẹni mọ̀ náà ẹni mọ̀ mọ̀ sọ pé abẹ́rẹ́ àyínlá bẹ̀rẹ̀ o àràn sí ọlọ́run mi wà wọ́n èfi fún yàn wọ́n pè mí jọ́kan oríṣiríṣi tí mo fẹ́ sọ sáà wá sọ́kàn mi ni ọjọ́ kan bàbá kan bá ń bọ̀ láti wọ́n lórí òkè láti ń bọ̀ wọ́n dákọ̀ orí òkè o ní ọlọ́run ṣeun ìgbà náà pẹ̀tẹ́ mọ̀ wà sọ́ọ̀sì wọn ti wà bàmí wọn ní lórí òkè tí wà làbá gbóhùn olúwa lọ́ba ní lọ bá pẹ́jọ́ wa ó ní mo fẹ́ lò fún kọ̀fẹ̀sán yín wọ́n bá ní orí òkè tí ti ń bọ̀ lọ́lọ́run ti sọ fún àmú ni ọlọ́run sí àsọlọ́run ti ẹ̀ mọ́ pẹ́jọ́ wa mo wá ní ẹ̀ bẹ́ẹ̀ sọ pórí òkè gan lẹ ti ń bọ̀ n ò ṣe nǹkan míì èmi kọrin fújì n ò sì máa jó jẹun iṣẹ́ mi náà rè é mo níbẹ̀ ẹ̀kọ́ tẹ́ẹ̀sì lásán sí mi ń ọ́ wà á táàyè bá ti wà ń gbọ́ jẹ́ pé ń tọ́lọ́run mi náà rè kò nílò ẹ̀ sọ pórí òkè lẹ ti ń bọ̀ ṣùgbọ́n gbẹ̀ lọ́lọ́run ló pé lọ́sọ fín lórí òkè èmi náà rè o àwọn náà fẹ́ ṣe kọ̀fẹ̀sán ni mo ní ọlọ́run ṣeun lágbára ọlọ́run á wà bẹ́ẹ̀ níbi kọ̀fẹ̀sán yín ó dàbí pásíkò ìkéde ti tó ẹ jẹ́ ìdí mi náà fi yàn sinmi ọ̀ya ẹ gbọ́ kéde ń rìn mí lọ.

lọ sí ni tó bá fẹ́ ṣe pàdé gbogbo ẹ̀ náà mà kọ́ yín ẹ ti ṣètò yáfẹ́ ni rè ẹ ti ṣètò gbogbo ẹ̀ lẹ̀ ẹgbẹ́ já a nílò àti kẹ́kọ̀ọ́ gidi nípa fífi fún ni mọ̀ ni ẹ mọ̀ pé ò bójúmọ́ ìrànṣẹ́ ọlọ́run tẹ́ pèpè ọ̀ wá wàásù ó jókòó ní pàdé ẹ wá bọ́ wájú àga ẹ wá ń sọ pé ìrànṣẹ́ ọlọ́run tọ́lọ́run ti lò láàrin wa yìí a ní fẹ́ lọ kí wọ́n lọ lọ́wọ́ òfo ẹjẹ́ kówó jọ fún wa bàbá máa ẹ má ṣe nǹkan rárán bá mọ́ gbogbo àwọn àwa rán kò tiẹ̀ da rárá a kò bójúmọ́ gbogbo ẹ̀ máa kọ́ wa pátápátá ìrànṣẹ́ ọlọ́run tó lọ́lọ́run sọ fóun pé kóun wá látòrí òkè pọ́dà kọ mi fóun ọ̀dà ọlọ́run ṣeun ṣe rí gbà mo débẹ̀ bóyá ní ọdún márùn-ún lọ mo mọ̀ pé ẹyin ní dàkúkọ ṣùgbọ́n gbà míì wà èèyàn lè má ti tó láti ṣe àwọn nǹkan míì kì í ṣẹ̀ṣẹ̀ èèyàn mọ́ dàgbà ni èèyàn mọ́ dàgbà ni ṣùgbọ́n gbọ́ jẹ́ pèsè mi nu ẹ̀ bá jẹ́ méjì ẹ̀ bá jẹ́ mẹ́ta èmi ṣàjókòó mo sì ṣe jókòó tá a ń gbà tí ìrànṣẹ́ ọlọ́run fẹ́ pè mí sórí àga wàásù mo ti mọ̀ pé nǹkan yan ọjà kéèyàn bọ̀wọ̀ fún ìrànṣẹ́ ọlọ́run ṣùgbọ́n kéèyàn ọmọ dọ̀bálẹ̀ ọmọ fàyà kanlẹ̀ eyín ò pọ̀ jù lọ bá ní ìrànṣẹ́ ọlọ́run àgbáyé rèé o ẹ̀ńtà máa gbókọ rẹ̀ lórí rédíò ní o èèyàn kàǹkà ní o ẹ mọ̀kàn rẹ́rìn ni pé ta lẹ̀ ń sọ pa rẹ̀ lọ bá sí dọ̀bálẹ̀ lọ bá fàyà kanlẹ̀ mo ní irú ìwà lèlẹ̀ ṣùgbọ́n bó ṣe dọ̀bálẹ̀ mo ti mọ̀ pé owó tí wọ́n fún yàn nù ìwọ náà jẹ́ bá gbé sórí àga wàásù tí wọ́n fi dọ̀bálẹ̀ gé pé ọ èyí tí wọ́n fún ọ nù dc ńgbà mọ parí wàásù wọn ni àpẹtọ wa ẹ rọwọ wa àfi bí n bá rí lọ́la ló kù ó ti tọ́dún márùn ètò apá èèyàn ọba ká mọ́ ṣe gbogbo rẹ̀ máa kọ́ a àwọn nǹkan kan wà kọ̀ọ̀kan ṣàbòjúmọ́ kọ̀ọ̀kan bójúmọ́ àyẹ̀yàn máa jáni tẹ́ ẹ bá fẹ́ lọ ìgbéyàwó ni nǹkan kan láà ń ṣọ́ọ̀ṣì mi ẹ ń ṣètò ìgbéyàwó ẹ ń gbọ́rẹ lẹ́ẹ̀mẹrin mo mọ̀ pé inú ọmọ bí ẹlòmíì ni nísìn irú kí lélẹ̀ gbogbo ẹ̀ lákọ̀ọ́ ẹ mọ̀ jàyà ọ̀jáàyàn láti mọ wá ṣọ́ọ̀ṣì yín wá ṣègbéyàwó ńgbọ̀ jẹ́ pé ẹ̀mẹfà lẹ́gbowó ọrẹ eyín ò náà pọ̀ ẹ wà wọ èèyàn ń gbọ́ rẹ kí ló dé alọ́sọjí kan ní ọ̀nà ọmọ ní yàǹgbà kan ní tí mò ń sọ fún bóyá ní òtítọ́ gbọ̀n ọdún lábá débẹ̀ o ká tó wá bọ́ síbi àga wàásù akọ́kọ́ ṣèpàdé kékeré nínú ṣọ́ọ̀ṣì tó wà ńbẹ àfọrẹ́lẹ̀ sẹ́rí bá a ṣe fọrẹ́lẹ̀ tán mo wá rò pé ìrànṣẹ́ ọlọ́run wọn gbé ọ̀rẹ́ wọn ó fúyẹ́ lọ́wọ́ wọn wọ́n sì gbé báyìí wọ́n lẹ́ni tó fúrúgbìn kẹun ní agbára ọlọ́run olódùmarè kí ń báyìí ní ó rí mo ló lọ́pọ̀ èwo ń tèpè amúni ń jámúni ewó lónìí bọ́ńbẹ́ bó ṣe wà líìkì lọ́wọ́ àgbàǹjà agbọ́dọ̀ jókòó kakọ̀ míì yahun ju nǹkan míì lọ ìdí náà gbogbo ẹ̀yin tó jẹ́ pé àwọn kò fẹ́ sọ àwọn olùkọ́ni fásitì ni bàbá àtìyá yín ẹ jẹ́ ya tẹ́tí sírú ẹ̀kọ́ báyìí kẹ́ ẹ mọ́ bá yahun àwọn alákọ̀wé wọ́n yahun ju nǹkan míì lọ wọ́n wà mápò òwéwé mọ́ fúnyàn lówó àwọn olóṣèlú ń bẹ́ẹ̀ tiẹ̀ àwọn alákọ̀wé wọ́n wà wówó tuntun bí wípé igba náírà tuntun bí pọ́pọ̀ ju ètọ́dọ̀ jí lọ wọ́n wàá fi bíi márùn síbẹ̀ wọ́n wàá fún yín báyìí wọ́n sì àgbè gẹ̀gẹ̀gẹ̀ bíi pé nǹkan náà nǹkan bàbàrà ni ìmí inú yín yahun ìdí náà wọ́n lọ sí wàásù ṣọ́ọ̀ṣì kan àwọn alákọ̀wé wọ́n pọ̀ bíi bàbá èṣù àmbẹ́
mo ni se ise yin le du te fun lowo bayi ki le tete ya mo eh gbogbo e ma ko in patapata bo se wa la po otun in lo wa la pa lafia awon ti an ma su ranju mowo won ko yin awon omo olohun na ti an ya hun won ko yin opo yin le nde na ori ofi olohun tore ya hun be mo so fun yin won salaye re won ko yin olen wa ra se se bere sosi nti mo so ise o ti le lo o ti fe to goji odun ti mo lo da sosi le leko la sosi ta se se dale la ba ni bo da kan ko gbadua o leyin pade a se se da sosi le ni koda owo ti nwole ngba na a dota naira o le merin pere en na lo owo ti nwole lo ba dide du oluwa oluwa oluwa wa joba wa fun paito wa ni ogbon ati oye ati imo to jinle ti won fi ma nawo jo mo ni awe elo ni elo e ni lu ogbon ke to fi na naira dota naira e wo ogbon wo le ni lo mo ji mo pe owo wa owo ranju mo konrin yi boyo lo si ranju mo wo eh Paito mo gbodo lo mo toto da loju ami gbogbo yin gbogbo e ma soro de e farabalẹ dada e fe paito yin o mo run pa ani ti paito ba lo moto won a ma soro eyin abe wa ri paito wa ni moto ni mo wa e dona e je mo gba mo jade facility omo ti fe pogoji odun ati e ba se pin tele eyan teyan ba ti jade facility lati gba mo ti jade ti o ba lo moto to da won tele de lenu gbogbo e ma salaye fun yin bo se wa le liki lo wa gbanja aleko lori fifi fun ni en la bere loni gbogbo owo to ba fe keko ko te ti dada mo mo gbe ru eko ba yo bi an mi nu sugbon ta ran mi nu e mo gbe emi emi fe gbe nu soro o le so po gbagbo nti mo ko sugbon pe ko ye o ayo ye o lagbara olorun olodumare eko lori fifun fun ni o owo en la bere loni o lagbara olorun go ba dijo mejo a wa mo pin ni wele wele wele e mo gbe ye meje jasa emi na pa ito gbogbo wa emi pa ito gbade ogun lana number WhatsApp mi 07034189189 e ma pe tesi nikan mo raye ati gba nwe be ba pe mi ko ni lo oda o to dijo mejo eko lori fifun fun ni en la bere loni oda bo

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ.
2: Bẹ́ẹ̀ ń gbolúwa bí. Bàbá ń gbolúwa bí.
1: Dádì ẹyin ni sa.
2: Èmi.
1: Bẹ́ẹ̀ni sa.
2: Ìlú àdúrà wo ni olè gbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
2: Ẹ̀mí wo Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ̀.
1: À dádì ṣe tẹ́lẹ̀ ṣe wá gbà mí
2: báyìí.
0: Wà á lù mí. 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

Irí ẹ wo, ìkànnì adẹ́rìn pòṣónú, bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí. 32 FM 94.9, àwàdà bá bá àwàdà.

0: Nikon ni kẹrin lẹ́la àádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀ bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Hello everyone, my name is Shola Alison.

0: Káàbọ̀ padà. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32FN94.9. Lórúkọ gbogbo àwọn ọmọ ẹ̀rí lápapọ̀. Bàbá ìjọ wa mo kí yín ẹ kú ewu oṣù tuntun o. Balẹ̀. Saib Àtọ̀ndá Arẹ́gbẹ́sọlá. Balẹ̀ Ọdẹ́tọ́lá. Ọdẹ́tọ́lá wà ní ìjọba ìbílẹ̀ Èdó. Kẹ́mi Ọlágun o. Patron wa bàbá oníṣègùn ìbílẹ̀. Ẹ̀dà Razak Abégundé ṣeun gan ni. Ẹ̀dà àkọ́kọ́ tí a ní lórí ìjọ wa. Ẹ̀dà fèé ṣètàn. Ẹ kú ewu oṣù tuntun o. Mo kí ìyá ìwé wa. Màmá Adékànbí. Kristana Adékànbí, ìyá ìwé. Àwọn náà ni ìyálòde oníkòkóró ní Ọlọ́run dàbá. Mo kí kábíyèsí wa o. Bàbá Samuel Atolórin Láàfin. Bàbá gbogbo ìjọ. Inú mi ń dùn, ayọ̀ mi ń kún láti rí Sunday àkọ́kọ́ nínú oṣù àṣepé yìí. Màmá ìjọ wa Prophetess Mary Abọ́sẹ̀dé. Màmá dáadáa, ẹ kú ewu oṣù tuntun o. Màmá Àlàdé Olúbẹ̀mí Fọláṣadé General Overseer. Mọ́ mi jí o, wọ́n ní kí yín gan-an ni o. Wọ́n ní a kú àmójúbà àwọn ọmọ ìjọ CAC Ẹ̀dá Oníyọ̀ ní ìlú Èkìtì. Àná ni wọ́n rí àwọn ọmọ ìjọ yìí gbà padà pẹ̀lú iṣẹ́ takuntakun àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n máa ń fìdí Mikoko Intelligence Police pẹ̀lú àwọn Network Security. Waypoint ò dárúkọ Network Security. Wọ́n ní Network Security túmọ̀ sí pé bóyá àwọn bí ìrù ẹṣin ìrù ẹkùn àbí àmọ̀tẹ́kùn àwọn ọdẹ àdúgbò wọn ò dárúkọ o. Èmi kàn rò ó ni. Wọ́n dọ̀la gbogbo àwọn tí àwọn agbésùnmọ̀ yìí kó lọ láti nǹkan bí oṣù méjì. Wọ́n rù púpọ̀ púpọ̀. Ìyá àgbà ò lè bá wọn padà o. Màmá ogún mẹ́rin ọdún. Màmá àgbà yẹn ò lè padà. Gbogbo àwọn tó padà náà Ọlọ́run kó fún wọn ní àlàáfíà ni. Wọ́n ń gbé wọn bí ìgbà tí èèyàn ń gbọ́ ọmọ òkókó. Wọ́n ń gbé wọn wọlé ìwòsàn. A gbàdúrà pé àwọn tí oríire local government yìí àrò àwọn ìjọba ìpínlẹ̀ àrò ìjọba òkè pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọdẹ àwọn network security tí a bá fi tòṣèlú ṣe o. Ẹja rántí pé àwọn ọmọ ọdún méjì wà nù wọn o. Ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin. A ó dá àwọn náà sílẹ̀ fún ẹ̀rí o. Wọn ò ní bógun rìn. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ lẹ́ẹ̀kan sí 32FN94.9 lẹ ti ń gbọ́ mi. Dr. Apostle Tawalade ló kọ́ mi o. Àwọn tí wọ́n wà nílé agbára pẹ̀lú mi Adókèkè Comfort, ẹ kí àwọn èèyàn pé wọ́n kú ewu oṣù tuntun ẹjọ́ gbóhùn yín oní òkà bíbélì sẹ́kẹ́.
1: A kí gbogbo wa o pé a kú oṣù tuntun o lórúkọ Jésù. Eléyìí ò ní jẹ́ kan tó kù láyé ẹnìkọ̀ọ̀kan wa.
0: Àmì ẹ bá ń adúpẹ́.

0: ìránṣẹ́ rẹ.
1: Ọkọ mi kú.
0: Ọkọ rẹ ti kó sì fi gbèsè lẹ̀.
1: Ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa.
0: Kò fowó lẹ̀ o.
1: Àwọn onígbèsè sì wà láti mú àwọn ọmọ mi méjèèjì ní ẹrú.
0: Gbèsè lọkọ rẹ fi sílẹ̀. Àwọn onígbèsè dé, wọ́n fẹ́ kó ọmọ rẹ méjèèjì ní ẹrú. Ẹ kàwé.
1: Elisa sì wí fún pé.
0: Ó wí fún pé.
1: Kí ni èmi ò ṣe fún ọ?
0: Ẹ gbọ́, kí ni wòlíì wa fẹ́ ṣe?
1: Wí fún mi.
0: Sọ fún mi.
1: Kí ni ìwọ ní nínú ilé?
0: Ẹ gbọ́, kí ló ní?
1: O sì yí pé ìránṣẹ́ mìíràn rẹ kò ní nǹkan kan ní ilé bí kò ṣe kòkòrò kan.
0: Ẹ wá wo Ọlọ́run tó máa fi òpè dàmú àwọn ọlọ́gbọ́n ìkòkòrò kan. Ẹ gbọ́ kí ni ìkòkòrò kan fẹ́ ṣe láti san gbogbo gbèsè owó iyebíye. Nígbà míì tí ọ̀rọ̀ náà kò bá mú ọgbọ́n dání, a ní kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Lórí ètò àárí bí Ọlọ́run ṣe ń fi òpè dàmú àwọn ọlọ́gbọ́n ayé tó ń fi ohun èlò tí ò lágbára dàmú àwọn ohun èlò alágbára. Mo gbomi síwájú rédíò mi, mo wá wo mi, ìsìn ṣẹ̀yọ́ sílé mọ́. Ẹgbọ́n sọ̀rọ̀ náà mú ọgbọ́n dání. Mo fẹ́ sanwó ilé ìwé ọmọ, kàlẹ́ńdà tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́, mo wá ń kọ iye tí mo nílò sí i. Àwọn abo mi láṣìírí lẹ́yìn tí mo ṣe é tán. Ẹgbọ́n sọ mọ́ pọlọ dání. Ọmọ wà lẹ́sẹ̀ kan yé ẹsẹ̀ kan ọ̀run. Mo wá lọ ṣe rúgbìn ìràpadà. Ìràpadà ẹbí ènìyàn ni ọrọ̀ tí mo ní. Èmi náà yá fílẹ̀ fún Ọlọ́run. Ọmọ mi sì sàn lọ́wọ́ àrùn gbẹ̀mígbẹ̀mí. Ẹgbẹ́ sọ̀rọ̀ náà nìyẹn. Ìgòróró kan. Ẹgbọ́ kí nìyẹn fẹ́ ṣe nínú tó wà ńlẹ̀ yìí? Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe o. Bẹ̀rẹ̀ sí ní ṣe rúgbìn àkọ́kọ́. Fún ti oṣù àṣẹ pé yìí, Ọlọ́run ẹ ṣe ohun gbogbo tí ń ṣe tèmi náà ní àṣẹ pé obìnrin máa san gbèsè. Ó ní kó ṣe ilẹ̀kùn mọ́rí. Ẹ kàwé.
1: Ó sì yí pé lọ́kìwọ́ kí ó yẹ kòkò lọ́wọ́ àwọn aládùúgbò rẹ káàkiri.
0: Ìyá Adékòkè tí ń bá ní kẹ lọ yá nǹkan ládùúgbò sàn lè yá yín. Ẹ ronú sí o. Òdodo ní ìwà ni o. Ọ̀rọ̀ wa ni mò ń sọ o. Sàn lè yá yín. Bàbá tó ń gbọ́ mi sẹ́ lè rí nǹkan yá ládùúgbò tiyín. Ẹ lọ bèrè mi ládùúgbò tí mo gbé. Àpọ́stùmánì. Màmá yìí tí ń bá ní kẹ lọ yá ìkòkò ní àdúgbò tí ẹ wà. Ṣé wọ́n lè yá yín ní ìkòkò? Ajẹ́pọ̀ obìnrin yẹn dáa. Ajẹ́pọ̀ ní ìwà tó dáa. Ó bá yá ìkòkò. Ó yá ìkòkò títí. Ó yá ìkòkò gbogbo ará àdúgbò tán. Wòlíì ní kó ṣe ilẹ̀kùn. Ẹnìkan ní kí lóde tó fi sílẹ̀kùn. Torí yín náà ni. Ìgbà tí ẹ bá wọlé ìyá kàfáyá kí lẹ wá fi gòróró ẹ ṣe pẹ̀lú ìkòkò. Wòlíì ló ní mọ́tù. Ló ní mọ́tù. Àǹtí ọ̀dẹ. Ẹ má bàa pè láǹtí ọ̀dẹ ló ṣe ní kó ṣe ilẹ̀kùn mọ́ rí. Ó wá mú ìgòróró kan. Ó tu títí títí títí. Tí kò fi sí àyè fún mọ́. Ẹ bá mi ka ẹsẹ̀ yẹn. Ẹ kàwé.
1: Ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Ó sì ṣe ilẹ̀kùn mára rẹ̀ àti mọ́ àwọn ọmọ rẹ̀ tí ń gbé kòkò fún wa. Òun sì ń dà.
0: Ó dà.
1: Ó ń ṣe nígbà tí àwọn kòkò kún.
0: Ẹgbọ́n tó mọ́ pọlọ dá ìgòróró kan.
1: Ó wí fún ọmọ rẹ̀ pé.
0: Ó wí fún pé.
1: Tó mú ìkòkò kan fún mi wá.
0: Kò sí kòkò mọ́.
1: Kò sí ìfún pé kò sí kòkò kan mọ́.
0: Títí ó ní fún ó dá wòlíì ní kó lọ tà á kó san gbèsè. Ẹ wá worú owó bìtìbìtì tí obìnrin opó yóò ní ní ọdún náà lọ́hùn. Ẹ kàwé. Mo rí pé ń gbé.
1: Nígbà náà ni ó wá.
0: Ó wá.
1: Ó sọ fún ènìyàn Ọlọ́run náà.
0: Bẹ́ẹ̀.
1: Kò sí pé lọ ta òróró náà.
0: Lọ ta òróró náà.
1: Kí o sì san gbèsè rẹ.
0: Ṣáì.
1: Kí ìwà àti àwọn ọmọ rẹ kó sì jẹ
0: èyí
1: tí ó kù.
0: Ìgbàgbọ́, ìgbọràn àti ìgbésẹ̀. Irú ilé tá a náà ń gbé lórí ètò yìí. Yẹ kí ìgbàgbọ́ rẹ̀ ó rọ̀ mọ́ tèmi o. Á mú ìwé orin wa. Lẹ́yìn náà, àwọn ẹ̀rí kan yóò sáré wọlé ní kàbàkàbà. Bí Ọlọ́run ti ṣe ń fi ohun èlò tí ò lágbára dàmú àwọn ohun èlò tó ní agbára. Mo ń mọ mi ò sẹ̀ yọ ọ́ mọ́. Ẹgbọ́n sọ mọ́ pọlọ dání. Bí ọ̀rọ̀ náà kò bá mú ọgbọ́n dání, a ní kí n ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ wòlíì ti sọ fún ọ rí? Ǹjẹ́ àfáà ti sọ fún ọ rí pé kó lọ ṣe nǹkan kan bíi tí kò ní ìtumọ̀? Irú eléyìí tí mo ní kò lọ ṣe ń fàtà rẹ.

0: Nuala.
1: I said you can't be said you me. 32 FM to okay.
2: Maruf Adekunle
3: latadugbo o lati pe sori eto yi
2: lato je ni badan bi
3: ki lọlọrun se fun lori eto te n gbo yi sa
2: adupe pe lati bi odo bi mejo ti pe omo odun ogoji mo wa ntole
3: ah ki lojo ri yin bayi
2: ogoji odun mo tin to bi odun mejo bayi so be ni sa ati gba ti mo jo n gbo program lati bi odun meji oda bi pe olorun ti mo gbogbo yen ku nbe
3: o dabi abo ti kuro nbe
2: a o ti ku nbe tan ni gbo e
3: o lo lo kan ki ni igbese
2: ma je le gbo e
3: igbese gbagbo te gbe
2: igbese mo ma gbe omi si ibi radio bi gbogbo awon eyan se ma gbe si elemi na ba nbe be tori mo ti se gba mo ti sari ka ti kan ba se fun mi to ba lo die yo pada kan ba ti fun mi to ba lo die yo pada ṣùgbọ́n láti gba mo ti wá bẹ̀rẹ̀ sí ma gbe láti bí ọdún méjì ọlọ́run ti ní kí gbogbo ẹ̀rù
3: clear gbogbo ọlọ́run ló tọrọ bẹ́ẹ̀ ti níyàwó sílé
2: bẹ́ẹ̀ ni sà
3: ìyàwó yín dẹ̀wọ̀ fẹ́ ṣe yọ
2: àwọn ọmọ o
3: ẹ kò sí mẹ́fà yìí ṣá
2: kò sí bẹ́ẹ̀ ò ti lọ sọ́jà
3: lórúkọ jésù ẹ̀ga tabuku yóò bọ̀rọ̀ gbérí mọ́
4: ọlọ́run tó ń fi òpè dà máa wọn lọ́gbọ́n wọ́n máa pọn omi sínú apẹ̀rẹ̀ láti fi dojú ti garawa tí ọ̀rọ̀ náà bá mọ́gbọ́n dání ẹ̀ ń ṣe ẹ̀yọ́ ẹ̀ tún ń momi ọlọ́run gbogbo ògo jẹ́ tí yóò gun yẹn ò ní gbérí mọ́ ẹ̀ga tí àbùkù ni yẹn o àwọn tó tún ṣe irúgbìn ìràpadà wọn ọlọ́run yóò mú kí ọdún júbílì wọn kó yá ní kankan ẹ̀gbọ́n àti àbùkù kó pòórá lórúkọ jésù ọdún ìdásílẹ̀ rẹ o àdáyé sílẹ̀ fún ẹ̀rí pátápátá àlàáfíà ni mo bá ń yọ o.
5: orúkọ mi ni tàbí àwọn akíndé láti olórí olóyè.
6: kí ló fọ́ ọlọ́run ṣe fún yín lórí ètò yìí mà.
5: mo ń ṣe ẹ̀yọ́ sílé ẹ wá rí pé kí n lọ ṣe nǹkan ní pé kí n má ti ṣòtọ́
6: yẹn
5: kí wọ́n dúró ìdíjọ́ kejì tó wá ti tẹ̀yìn ìjọ́ kejì kí n pè mí ọlọ́run ti ṣe ogún ṣiṣẹ́ iṣẹ́ ìrànṣẹ́ yìí ò ní jíṣẹ́ ẹ̀mọ tẹ̀síwájú àdúrà yín ó gbà àwọn ọmọ yìí ò ní gbogbo ológun owó mi dẹrù ẹlẹ́rú o ẹ̀sì sábẹ́ àmọ́ ìtumọ̀ kò ní gbé káyé mọ́ lé o.
6: ọmọ
5: ọkọ mi ọmọ ni o ẹyìn mi pọ ọkọ mi tún kó lọ ní lọdún tó lọ
6: àjọ kó lọ ní lọdún tó lọ. ọlọ́run mú kò láyé yìí o lórúkọ jésù ogun yìí ò ní gbérí mọ́.
5: àmì
6: ṣe láti bí ọdún bíi mẹ́wàá tí kí ní ìdí kí lọ́jọ́ orí yín báyìí.
5: láti mo ti ń kó mọ́ fọ́ọ̀tì o.
6: lórúkọ jésù ogun yìí ò ní gbérí mọ́.
5: àmì ẹgbẹ́.
4: ọ̀rọ̀ tó ṣòro gbàgbọ́ ni ẹ̀ ń ṣe ẹ̀yọ́ sílé ìtọ́ni náà ni ìràpadà ẹ̀tún omi bí ọlọ́run a máa fi òpè dà máa wọn lọ́gbọ́n a máa pọnmi sínú àpẹ̀rẹ̀ láti fi dojú ti garawa ẹ̀gbọ́n àti àbùkù nìyẹn ọdún júbílì yìí yá ní kankan ogun yìí ò ní gbérí mọ́ ẹ̀gbọ́n àti àbùkù àwọn tó tún ṣe ìràpadà wọn ọlọ́run yóò mú ẹ̀gbọ́n àti àbùkù ayé wọn kúrò a ó dà wọn sílẹ̀ fún ẹ̀rí ọlọ́run a mú kí ọdún júbílì tiwọn náà kò yá kankan pẹ̀lú ìràpadà wọn àmì.
7: Hello daddy, iṣẹ́ ìrìnsẹ̀ yín ò ní ìbàjẹ́ ọlọ́run bá ń diṣẹ́ ìrìnsẹ̀ yín yóò dòpin ìrìnsẹ̀ yín mọ́ ọmọ tó ní fóònù iná ni mo fẹ́ ṣe dúpẹ́ lórí rẹ̀ ṣe nígbà tí admission rẹ̀ jáde owó tí a fi sanwó school ni àbárówó kankan aṣá àgbàdo kàlẹ́ndà yẹn tí mo wá gbà mo wá ní kọ́kọ́ gbogbo owó tá a nídìí síbẹ̀ pípé kọ́kọ́ síbẹ̀ mo wá fi inú kàlẹ́ndà yìí mo wá fi ìwé yẹn síbẹ̀ pé wọ́n lọ pèsè owó fún wa tọ́mọ yóò fi lọ sí school lára àwọn tá a jọ ń tajà ní ibi tá a ti ń tajà bẹ́ẹ̀ni yẹn ṣàṣì ní owó fún mi ní 100,000 ipò owó cooperative tó ń bá ti gbà pé mo san ní 10,000 ló kú mo ṣàdúpẹ́ fọlọ́ fárówó school ọba kò wo lé dájí bí ọ̀rẹ́ mi kan tá a jọ ń ṣiṣẹ́ nìyẹn ọba ni kí n jẹ́ kọ́mọ lọ pé ìyanu ọ̀sẹ̀lẹ̀ ọmọ tí ó wà níbẹ̀ bó ṣe gbà sílé tèlò smesta kan ọ̀rẹ́ mi ọba ṣàṣọ fún àwọn tí a ń bá ṣiṣẹ́ pé ọmọ mi nídìí owó bí ó ṣe fún mi 50,000 nìyẹn ọlọ́run ṣàṣe ìyanu sádádì mo dúpẹ́ fọlọ́ iṣẹ́ ìrìnsẹ̀ yín ò ní ìbàjẹ́ ọlọ́run ní ìdásẹ́ ìrìnsẹ̀ yín rẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrìnsẹ́.
4: mo ní àìṣà tàdékúnlé bí ọ̀rọ̀ náà bá mọ́gbọ́n dání gbà mí èèyàn ní kì í ṣe láti ọ̀dọ̀ ọlọ́run kàlẹ́ndà tí a fún yín lọ́fẹ̀ẹ́ tí iná spirit fún wa túmọ̀ sí nígbà tí ń bá sí níbẹ̀ àbí bíi mélòó ni mo fẹ́ dé nígbà tí ìkórè bá pọ̀ tálágbàṣe ò bá tó kò sí ní tí ọlọ́run ò lè lò akúkúrú nínú bíbélì bí òjijì pétérù ti ṣe ń gbé àwọn aláìsàn dìde nínú iṣẹ́ àpọ́stólì a deni ni se apostle na bi o se nlo aso pelebe Paul fun ise iyanu ati ewo so gbogbo go je tolorun iye yin lo si lo be calendar fe te gba e ko gbogbo ye ti eni lo si e wo igbagbo ninu ise o de lo asiri yen asiri bo lori awon omo won yin a o ni se lasan o abi eri po ta wa lori lede yi loruko Jesu gbogbo abi amaye e o ni jiya lowo omo amo te nse lalale lori won sojo fun yin o ogode e mepin ko ni je ipin yin e ko oro omo won

0: aago mẹ́wàá ti kọjá ìṣẹ́jú mẹ́ta. Laughter House Premier Hill nílé-iṣẹ́ ìwà Mọ́kọ́lá Ìbàdàn. Mọ́kọ́lá àwọn ìjọ ọlọ́run tán darapọ̀ mọ́ ètò yìí gan. Ó ti jẹ́ kí ilé-iṣẹ́ ìmú kí ètò yìí jẹ́ dòdò ń dá wà. Ìpolówó tí ó bá máa wá sórí ètò yìí tó bá jẹ́ jíngù, agbẹ́pẹ́lí díẹ̀. Èrèdí ni pé CAC Tabanok of Restoration ọdún kẹta rèé tí wọ́n ti ń náwó sí orí ètò yìí àti sí Anes Ìràpadà Ẹ̀mí ní Amúlòkó. Ó ní àwọn ìpolówó míì tí wọ́n sanwó fún òṣè wọlé sórí ètò yìí. Àti 2FM dúpẹ́ lọ́wọ́ CAC Tabanok of Restoration, ẹ ṣe gan ni o. Ọlọ́run yóò yan àwọn àgùntàn rere kún ìjọ rẹ̀ àti ìjọ Ìràpadà Ẹ̀mí. Màmá Ìràpadà Ẹ̀mí ti ṣiṣẹ́ tó ń fọhùn sílẹ̀. Wọ́n sùn ni iṣẹ́ wọn ń fọhùn. Bẹ̀rẹ̀ sí ní gbin ìrètí sórí ètò yìí o. Lónìí àmú ẹ̀gàn àti àbùkù tiẹ̀ náà kúrò. Kí ni ẹ̀gàn tó tún gbé wọnú oṣù tuntun? Onígbèsè. Àtàlẹ́. Olóṣè. Mú ẹ̀gàn àti àbùkù mi kúrò. Psalm 119:22. Ẹ kàwé.
1: Mú ẹ̀gàn àti àbùkù kúrò lára mi.
0: Màmá yìí sọ̀rọ̀, èmi ò mú ẹ̀gàn àti ẹ o. Ọlọ́run mú ẹ̀gàn àti àbùkù mi. Àbùkù kí ni àbùkù? Àgàn. Ẹni tí òbí rẹ̀ ni kò lè mọ yí ẹni. Ọlọ́run mú ẹ̀gàn àti àbùkù mi kúrò. Torí mo pa ìrírí rẹ mọ́, ẹ kàwé.
1: Mú ẹ̀gàn àti àbùkù kúrò lára mi.
0: Yes.
1: Nítorí tí èmi ti pa ẹ̀rí rẹ mọ́.
0: Kí ni ẹ̀rí yẹn ní ìgbọràn rẹ? Ó ní àwọn irúgbìn kéékèèké. Ọ̀pọ̀lọpọ̀ ti ṣe láàárọ̀, èmi náà ti ṣe. Mo ti fẹ́ bi dànù lórí ọmọ. À ń bọ̀ ńbẹ́ o. Ìní Ọlọ́run ni ọmọ. Mo dún lórí Krista pata ilẹ̀ mi náà ìyan ni. Àkọ́pẹ́ Ìràpadà Ẹ̀mí èèyàn ni ọ̀rọ̀ tá à ń ṣe yìí. Inú tá a nílò à ń dá padà. Sẹ́rí ètò tá a gbọ́ láago mẹ́fà sí méje yẹn, owó iyebíye là ń san o. Ó ń ṣe recorded program o. Ọjọ́ kan òjò ni ó borí ẹgbẹgbẹ̀rún ọ̀dá. Níwọ̀n tí a lè ṣe àtàwọn tó tún ṣe. Ẹ̀gàn tó gbé wọnú oṣù yìí, á mú ẹ̀gàn rẹ kúrò. Á sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Ọlọ́run tó mú ẹ̀gàn Námánì kúrò. Námánì, àmì méje ṣe pàtàkì gan o. Wòlíì ò tiẹ̀ kú lẹ yọjú sí, ó ní lọ wẹ̀ nínú adágún odò.
1: Olúwa òwò
0: wáyé. Adágún odò. Odò fún ẹ. Adágún odò. Àbí gbígbà tí gómìnà kan bá wá dé ọ̀dọ̀ mi nísìn. Wá ní bàbá gómìnà, ẹ lọ wẹ̀ nínú odò kú dẹ̀tì. Àbí kẹ lọ sóògùn pa kẹ lọ wẹ̀. Ojú wo ni ó fi wò mí? Bí ọ̀rọ̀ náà bá mú, àbí bí ọ̀rọ̀ náà kò bá mú ọgbọ́n dání, a ní kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Àbẹ́ẹ̀rí, à ń ṣẹ̀yọ́ lé wọn ń gbómi síwájú rédíò. Ẹ gbọ́ tó mọ́ pọlọ dání. Èèyàn fẹ́ sanwó school fees, ó wá mú owó tó fẹ́ san lọ ń kọ́ sínú kàlẹ́ndà. Ẹ gbọ́ tó mọ́ pọlọ dání. Ẹ tí wọn náà lọ ṣe nǹkan tí ò mọ́ pọlọ dání láàárọ̀ yìí. A sọ yẹ̀yẹ́ rẹ dayẹyẹ. A sọ ẹ̀gàn rẹ dògo. Àtún gbogbo tó fi ṣàpẹrẹ ìgbàgbọ́, àtomi, àtòróró, àtàwòrán àwọn ọmọ rẹ. Ọlọ́run yóò gbé lọ síwájú àwọn olóore rẹ. Ìwé ìgbèlú tọmọ rẹ náà yóò bọ́ sí. Bí Nàìjíríà ṣe dá tó ara òní ni ọ́. Ó yàtọ̀ sọ ní ìgbà méje. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Ọlọ́run yóò sọ gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Èmi náà sọ tèmi ni ọ. A ó ṣe àṣepé ìwòsàn rẹ. Àṣepé lórí ọmọ tí mo fífí fífà. Àṣepé lórí ìdílé tí ò ní ayọ yẹn. A ó da ìwọ náà sílẹ̀ fún ẹ̀rí. Ọlọ́run yóò mú kí ọdún júbìlì rẹ kó yá kankan bí tóbi ní ọpọ́ta kà ń pa ẹ̀yẹ. Wọ́n bá káwọn ọmọ rẹ lọ.

mímú àwà wọlé padà ètò àtẹ̀síwájú ẹsẹ̀ tẹ̀ ń gbọ́ wa o orin àtẹ̀rí rẹ̀ lẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ 32FN94 ti ń gbọ́ mi Lofta House Premier Hill Mokola Ibadan mo ti ń taari ohun jáde o Dr. Apostle Taiwalade Comrade Taiwalade Abasada Taiwalade ìkọ́bọ̀ lẹ̀ ń pè mí o ẹsẹ̀ tẹ̀ ń gbọ́ wa mo ń padà bọ̀ ẹ jẹ́ sẹ́.

0: Abolande Abisa.
1: Bawo leto fi lise.
0: Mo wa lati oke paji.
1: Olorun se fun lori to.
0: Ah, Olorun se mi lore, mo dupe. Ore mi kan lo so fun mi wi pe ki ma gbo poso apo ate ko bo. To ni ki ma gbo, ni ki ma gbo. Isoro to de ba na aye mi, mo ti lo sibitu, mo ti nawo nawo nawo nawo nawo. Amo mo dupe lowo Olorun pe
1: to pin to se yin.
0: Wọ́n ní àrùn jẹjẹrẹ ni.
1: Orúkọ Jésù bá lọ́wọ́ kí wá ní tọ́lọ́run ṣe lórí ti.
0: Mo wá gbé omi sí ìdí rédíò ìtí ìpéjọ mẹ́jọ tí mo fi rí ìyanu Ọlọ́run. Ọlọ́run apọ́sítò kò bọ̀. Ọlọ́run bá wà pẹ̀lú wọn. Májè wọ́n fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́. Májè wọ́n fi ìyàwó ṣe. Májè wọ́n fi ṣe aya sí iṣẹ́ ìrànṣẹ́ kí wọ́n ṣe débi tó lérè kọ́lọ́run bá mi ṣàánú wọn kó bá dúró sí wọn. Omi ẹ̀rí tí mò ń lò náà lè jẹ́ kí n gbé
1: ìdílé.
0: Mo gbé di rédíò ni kò tí ì pọ̀ sí ẹ̀ka gan tí mò ń lò. Ọlọ́run fi ṣe ìyanu fún mi. Àmì Jésù.
2: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣòro gbàgbọ́. Kí o bá sí àwọn àyẹ̀wò tí ẹ mú wá sí iléeṣẹ́ yìí. Àbí àǹtí ó ń ṣe yín lágbára gan. Ilé ń dúná. Àfa ń gbẹ́kọ́tà. Àǹtí ẹ dárúkọ yẹn àti ìwé tá à ń wò lọ́wọ́ yìí. Ẹ mú omi. Ọlọ́run tá a máa fi òpè dààmú àwọn ọlọ́gbọ́n. Tá a máa fi ohun èlò aláìlágbára ń dààmú àwọn èlò ohun tó ní agbára. Ó mú kí ọdún jubilee yìí ó yá ní kankan dá sílẹ̀. Àìsàn yóò gbọ́rọ̀ gbérí mọ́ o. Ẹ ti lọ ṣe àyẹ̀wò. Ẹ̀yin kọ́ lákọ̀ọ́kọ́, ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kejì. Wọ́n ní kò sí ń bẹ mọ́. Lórúkọ Jésù kò ní padà wò mọ́. Jésù ló akógbe mi pátápátá. Àwọn tó tún ṣe ìdásílẹ̀ fún ẹ̀rí tiwọn náà. Ọlọ́run yóò mú kí ọdún júbílì tiwọn náà yá kankan. Yóò ṣòro gbogbo tí ń ṣe tiwọn náà ní àṣepé o. Ogun yẹn ò ní gbérí mọ́. Mo bá yín yọ ẹkú oríire.
3: Hello dadi mi. Dadi mi mo mọ̀ dúpẹ́. Ìpè yín mọ̀ fọ̀hún. Ìpè yín fọ̀hún o. Ẹ ní fọmọ di iṣẹ́ ìrànṣẹ́ o. Ẹ ní fira yín di o. Ẹ ní fáwọn ọmọ yín di. Ó dúpẹ́ lọ́wọ́ yín dadi mi o. Ẹ̀mí tí mo pè ń jọ́ sí pé mo jẹ gbèsè ìpọ́jà mò ń ta ìpé gbèsè lèmi wọlé. Dáàdì mi mo ti bọ́ ọ̀ta o. Tẹ fún mi nítọ́ ni. Mo mọ̀ ti bọ́ ọ̀ta. Bí mo ṣe bọ́ ọ̀ta mo ráàánú. Mo ráàánú gbogbo àwọn tí mo jẹ lówó pátá. Tẹ̀yìn tó yàyà ni wọ́n fi ń pàdé mi. Gbogbo ẹni tó fẹ́ ròdò pé òun fi mí sẹ́sìn. Ọlọ́run ti kú bọ̀. Ó máa ń pa lẹ́nu mọ́ o. Mo dúpẹ́ dádì mi o.
2: Kò sí ìtọ́ni kan ju ohun tí ẹ̀yin náà fi sílẹ̀ nínú ti ẹ ní nínú kò tí tẹ̀tí fi sílẹ̀ kún iṣẹ́ ìránṣẹ́. Bíbẹ́ ni ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ tí ẹ ṣe ó mú kí ọdún júbílì yìí ó ya ní kankan. Ẹ ò ní jẹ gbèsè lọ́wọ́ àtàwọn tó forí ìgbèsè jìyìn àwọn tó ràn yín lọ́wọ́ láti san gbogbo gbèsè látòní ẹ̀dùn òmìnira. Àwọn tó tún gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tiwọn náà á ó dá àwọn náà sílẹ̀ fún ẹ̀rí o. Lórúkọ Jésù oṣù dásílẹ̀ rèé á ó dá wọn sílẹ̀ ọdún júbílì wọn yóò yá ní kankan. Ogun tó ṣẹkùn yóò ní gbérí mọ́. Mo bá yín yọ̀ ẹ̀kú oríire.

ṣẹ́ẹ̀sì tabernacle of restoration. Adúpẹ́ lọ́wọ́ ìjọ yìí ọdún kẹta tá a ti dé bí ni wọ́n ti ń sọ bìtìbìtì owó sórí ètò yìí. Ọlọ́run yóò yàn kún ìjọ rẹ̀, a fi ìjọba ọ̀run ṣèfàjẹ́, a dẹ̀ kí màmá Sarah dé agbo kú ìnáwó ìjẹ́ ìjọ ní ọjọ́ ìbí wọn. Èmi àti Adégòkè wà ńbẹ̀, ajá àjẹ́ yóò àti àjẹ́ ṣẹ́kù. Ẹṣẹ́ ewé wọ́ńdọ̀ yẹn ni àbí oníwóró lẹ́mi òkè ewé wọ́ pẹ̀lọ́bẹ̀ gbẹ̀gì mọ̀mọ́ aláwọ̀ tó ká wáìtì ń gbé tọ́mì ẹlẹ́nu kí ló ń ṣe tó ń gbé tọ́mì jẹ́mi mo ní kó má bá wa lọ ni. Àmọ́ ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o kò ní fọdún ìṣàṣemọ́ àmọ́ ṣe tabernacle of restoration. Ẹ jẹ́ ká gbọ́ ohun alóore ètò yá tẹ̀síwájú o wọ́n rán mi sáwọn opó màmá mi kan rán mi sópó mẹ́rin ṣùgbọ́n màá pè wọ́n ní méjì méjì torí àkókò màá pe opó méjì ní ijọ́ mẹ́jọ wọn wá gba nǹkan wọn ni ká fún wọn. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o ètò ń

0: káàbọ̀ padà. Ọkàn ni Ọlọ́run ẹ̀sìn ọ̀fàjà. Ọmọ tẹ gbóhùn ẹ̀yẹn Mascom lórí ìdí. Ó ní ìyàwó tá a lọ ṣe ní ọdún tó kọjá. Kí lorúkọ ta fún ni ní ọdún yìí? Ọdún ìmọ̀ ni. Ọdún ìmọ̀ ipẹ́ nínú oṣù kẹrin kan yẹn. White kí ni orúkọ yẹn mi ò mọ̀ pé torí bùsùlùmí lọkọ rẹ̀ alájà àbọ̀ mọ́ ń pè. Kí lẹ ti pé orúkọ yẹn ná?
1: Asiat.
0: Nbí wo ló ń jà fẹ́sìn? Wọ́n náà mọ́ ti ẹ fẹ́ lẹ́sìn ìgbàgbọ́ tó torí ẹ fẹ́ para ẹ. Wọ́n ló bá ní ajá yí ọmọ ti ẹ jẹ́. Wàhálà ti yín nìyẹn o. Ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ ń gbèjà Ọlọ́run. Bá a ṣe ń sọ tó yìí náà. Àwọn kan tó ń takọ Sunday Igbòho wọ́n lẹ́lẹ́bọ ni. Ẹlẹ́bọ ni. Ṣé ọ̀rọ̀ ẹlẹ́bọ ló ṣẹlẹ̀ lásìkò tó àwà yìí? Àlejò ọ̀ràn tẹ́ ẹ gbé wá ìhun náà nìyẹn. Ẹ̀yin nu Ọlọ́run. Ọmọ mi, ọwọ́ afẹ́ onígbàgbọ́ ń para rẹ̀ wàhálà ti ẹ nìyẹn. Ọlọ́run ò lẹ́sìn. Ọlọ́run ló ń sìn wá, a ò lè sin Ọlọ́run. Ọkàn tún lọ síbẹ̀ nígbà mo gbóhùn ọmọ mi. Ọ̀rọ̀ Ọlọ́run ti gbọ́ ìwà sáyé. Òun náà ti dàlájà bá. Bàbá wòlíì ọ́bì. Àbí ọ́bì kọ́ ni. Bí wọ́n lo ilé fọ́mọ tiẹ ní Mùsùlùmí. Bàbá pásítọ̀ ọ́bì. Bí tẹ bá yí ọmọ yín jẹ́dẹ́ nìyẹn. Pẹ̀lú ìmọ̀tara ẹni. Ẹ̀yin lẹ pé jù lẹ́mọ̀ jù. Ẹ fi ọ̀rọ̀ yìí tu ara yín nínú. Ẹ jẹ́ sáré pé opó méjì. Màmá mi kan rán mi sí opó mẹ́rin. Wọ́n máa mú wọn ní méjì méjì torí àkókò wa. Opó tí ẹ bá rí pé ẹgbẹ̀rún márùn-ún. Tẹ bá rí pó tó yín bóyá tẹ wà lágbègbè yìí ni. Bó bá sì rí pó wà tó bá rí pó ti pé ẹgbẹ̀rún márùn-ún bá pé ọ. Ìwọ tí ẹgbẹ̀rún márùn-ún bá pé ẹ lè pè wọlé. Ẹ jẹ́ ká lo 070 35 ṣé mo gbà báyìí 000949 tàbí 0809 7000 949. Opó orúkọ yín àdúgbò tí ẹ ti pè. Ẹ káàárọ̀ mọ̀ orúkọ yín mọ̀.
2: Mrs. Ọláníyan láti Iwo Road.
0: Mrs. Ọláníyan Iwo Road.
2: Láti Iwo. Bẹ́ẹ̀ni sẹ.
0: Tẹ bá ti ó yẹ kẹ́ mọ ibi tí Premier Hotel wà.
2: Wọ́n mọ Premier Hotel.
0: Lẹ́yìn Premier Hotel la wà nílé ẹ̀rín. Tẹ bá ti láti orí òkè tẹ bá ń gun orí òkè yẹn lọ. Bígbà tí èèyàn ń pọn orí òkè yẹn. Ìyànà àkọ́kọ́ lápọ̀ tó. Tẹ bá ti yà wọlé.
2: Ìyànà àkọ́kọ́ lápọ̀ kú.
0: Bẹ́ẹ̀ni àdúgbò tẹ máa kàn.
2: Kí o sọ pé mo ìlà 32 FM.
0: Bẹ́ẹ̀ni ẹbá tẹ ti dá àdúgbò yẹn ti rí máàsì wa gbòǹgbò. A máa retí aago mẹ́sàn-án. Lẹ́yìn aago mẹ́sàn-án nínú àwùlẹ̀ débí o ní ìjọ mẹ́jọ lágbára ọlọ́run. Ẹ jẹ́ mú pè kan sí. 08097949. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ mà.
3: Ẹ káàárọ̀ ẹ káàárọ̀.
0: Adúpọ̀ orúkọ yín mà.
3: Ọláníyan Mrs. Ọláníyan Olúwatóyìn.
0: Ọláníyan kan ló pè é lẹ́ẹ̀kan kẹ.
3: Olúwatóyìn.
0: Ọláníyan àbí Abọ́láníran.
3: Ọláníyan Olúwatóyìn.
0: Ọláníyan kan náà ló pè lẹ́ẹ̀kan. Olúwatóyìn látàdúgbò wo?
3: Ọ̀rẹ́ méjì.
0: Ọ̀rẹ́ méjì ṣé ẹgbẹ̀rún márùn-ún tó pé yín?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Níjọ́ mẹ́jọ yín náà wá mọ iléeṣẹ́ wa. Aago mẹ́sàn-án bí mo ti ṣe júwe yẹn. A máa retí ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ètò á tẹ̀síwájú.

0: ọjọ́ kejì oṣù ta wà yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde àti àwọn àjọ olùkọ́ NUT Ọ̀yọ́ chapter kéde kí pípé gbogbo ọmọ kí wọ́n wọlé ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn olùkọ́ wọn àti ti secondary school pé kí wọ́n padà síbẹ̀ náà àwọn tó torí ẹ̀ ń lọ sí ọlùdẹ́ àpàpàǹdodo yìí a ò tí ì rí wọn gbà o àwọn èèyàn káyà sókè pé irú kí ni eléyìí bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ òbí sọ pé iléèwé àwọn ọmọ wọn fẹ̀yìntì gbó grammar school ọmọ àwọn jókòó sílé ọmọ tó pé àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lè ṣe jù bẹ́ẹ̀ lọ àtijọba àpapọ̀ tá a bá yọ ọwọ́ ẹ̀sìn àtọwọ́ òṣèlú kò ń bẹ a lè rí àwọn ọmọ wọ̀nyí gbà padà pé ẹnu ọjọ́ mẹ́ta ni irú ẹkùn àbí network àtàwọn ọlọ́pàá gbìyànjú iṣẹ́ takuntakun ṣùgbọ́n nǹkan kan bí ọ̀rọ̀ òṣèlú ń ṣẹlẹ̀ láàrin yẹn bàbá mú ti òṣèlú kúrò ara àwọn ọmọ yìí gbà o gbogbo abẹ́ ọmọ ayé a ní fojú sunkún ọmọ o ìní ọlọ́run ni ọmọ jẹ 127 verse 3 ẹ kàwé kíá.
1: kíyèsí àwọn ọmọ ni ìní olúwa.
0: ọmọ ni ìní olúwa.
1: ọmọ inú sì ni èrè rẹ.
0: ọmọ inú sì ni èrè rẹ ìní ọlọ́run ni àwọn ọmọ wọ̀nyí ìyẹn ni pé kò sẹ́ni tó lè dá ọmọ bí ẹni tọ́lọ́run bá fẹ́ ni ọlọ́run ń fi fún tí a bá wá bí ọmọ ó yẹ ká kọ ní ẹ̀kọ́ àwùjọ ẹ̀kọ́ ti ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ ìwé ó ṣe ní lánàá pé nàìjíríà òbí ni nàìjíríà jẹ́ fún gbogbo wa pápá fáwọn ọ̀dọ́ ipò tí a wà yìí ṣáínà ti wà ń bẹ̀ rí mo rántí 1970s mo ti kò ní ẹni àbágbé lọ́rùn ní oko mo ti gbọ́njú dáadáa 70s mo ti gbọ́njú dáadáa nígbà tí owó ń dógí jáde tí gbogbo ẹ̀ ń dùn yìnyínmùyìnmù àwọn tó ti rí ọjọ́ ọ̀la bí àwọn ṣífọ́ bá fẹ́ mi awólọ́wọ́ wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan tó dáa mọ́lẹ̀ ẹ jẹ́ ká pèsè fún ọjọ́ ọ̀la ìgbà yẹn la ṣe first act 77 nàìjíríà bọ́ gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé à ń sọdún owó bá a ṣe ń yáwó fún ṣáínà ṣáínà ta ló ń yáwó lọ́wọ́ wọn lónìí à ń kówó fún wọn ni òbí tó bímọ tí ò lè tọ ṣáínà wá gbọ́n ní àsìkò yẹn wọ́n wá mú àwọn ọmọ tí wọ́n rán wọn jáde lọ sínú ayé wọ́n ní kó lọ gba ìmọ̀

0: lọ́nìta tí èmi nìkan bá wà nílé tán bá ti sùn bá wà lọ dà síbẹ̀.
1: Oyún bolo ti mọ́ oúnjẹ àwọn tó ti mọ́ ń dà síbẹ̀.
0: Lórí tẹ́bù balọ̀.
1: Oúnjẹ àfa kí lo ṣe síbẹ̀.
0: Mo lọ bá kí síbẹ̀.
1: Mẹ́ẹ̀mélòó.
0: Ẹ̀kan mo lọ síbẹ̀.
1: Àṣírí ìwo ló wà láàrin mọ́mí ẹ̀ àti ìwọ àti ìyàlóhùn mọ́sọ̀ kan tó mọ wá síbí nípa tẹ̀gbẹ́ ẹ̀.
0: Wọ́n kó gbìlà o, ẹ̀gbọ́n mi wá kó ní gbòdì ẹ̀, wọ́n á da bátìrì síbẹ̀, ẹ̀gbọ́n mi wá mú, ẹ̀gbọ́n mi ẹlẹ́ẹ̀kejì wá ká mi mú wá lọ sọ fún mi.
1: Sọ kí wá ló ṣẹlẹ̀ sẹ́gbẹ́ ẹ̀.
0: Ẹ̀gbọ́n mi wá.
2: Ó ti ba n tó dáa jẹ́, síbẹ̀síbẹ̀, ó sì ní àtúnṣe.
3: Ó sì látúnṣe. Lọ́wọ́ ní àtúnṣe tó ó ní nínú lórí TikTok láàrin ọ̀sẹ̀. Ìní Ọlọ́run ni wọ́n. Sátani ò ní jáde mi gbà, ó jẹ́ sọ̀rọ̀. Àwọn abiyamọ ráyé gbé fún ọmọ wọn lórí ètò yìí. Nípa ohun tí wọ́n ní, wọ́n fi kanra ṣiṣẹ́ fún Ọlọ́run.

0: Ọlọ́run ti fi agbára ẹ̀mí mímọ́ tí ó ń dè sílẹ̀. Pàṣẹ ìrọ̀rùn sáyé onípòjúpò láti pàṣẹ ní àmì òró rẹ̀. Reverend Mother Prophetess Esther Akọ́ni Jẹ́pì. Ìyá Aríṣẹ́ ìyá ìràpadà ẹ̀mí. Ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church. Sí àná ẹ̀sìn ìràpadà ẹ̀mí. Fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà. Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Gbogbo ọjọ́ Tuesday ni ìpàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán. Tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́. Àtúnṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí Abadepo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ká tó wá wọnú ìṣọ́hùn lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí. Ìwọ wá lẹ̀rí kan wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí àná ẹ̀sìn ìràpadà ẹ̀mí. Aróró bus stop Amúlòkọ Àkàrà Road Ìbàdàn níbi tí Olúwa Ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akọ́ni JP. Ìyá Aríṣẹ́ ìyá ìràpadà ẹ̀mí tó fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì. Fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.
1: Jésù Olúwa wa.
2: Amen, Jésù.
1: Orúkọ Jésù.

ní pọ̀lọ̀ àti ní gbangba ojú ọlọ́run wù ọ́ ẹ̀sẹ̀ àjẹ̀mọ́ ké ẹ̀kọ́dọ̀ olúwa ṣe ẹ̀sẹ̀ ojú ọ̀nà rẹ̀ ní títọ́ lórúkọ jésù ojú òní ti wá ọ̀tá òní yọ̀ wá àní ṣe é mú àní ṣe é pa agbára ọlọ́run yóò di alábòrè àórògo wa lò àómọ dúpẹ́ jésù olúwa wa àmì orúkọ ẹni tí gbogbo fún mi ni àyànfẹ́ òkè dára lórúkọ jésù àárògolo orúkọ mi ní pọfẹtẹ ẹsẹ kàn ní jẹ pìyàrí ṣe yára padà mí lámúlòkò lọsẹ tí ń bọ a ó ríra láyọ.

0: ri se yara pada emi okan ojoko eri lo so kale ninu ijo Christ Redemption Church si ana esira pada emi ti eni ko ti darapo mo wa ninu awon isin wa losose to fi mawon ipade adura Sunday ojo simi ago meje si meso wuro gbogbo ojo Tuesday ni pade alaboyun lago mewa aros meje la oso ti ana jere yo si tele lago meje la oso derege akose adura ni ma waye ni gbogbo ojo Thursday lori oke muse ileri abadepo lago meso aros meje la oso ka to wa woru iso wu lo lojo Friday lago meje la orusi marun idaji iwo wa leri ko wa darapo mo wa ninu ijo Presidential Church si ana esira pada emi arono bus stop amuloko akara road ibadan nibi ti oluwa olorun ti lo Reverend Mother Prophetess Esther Koni JP iya arise iya ira pada emi to fi mo opo agba woli fun ebe adura e ma pe mama sori 08055258124 tabi 09065675026.
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gba ka ti tu e fe
3: 32 FM 94.9
4: Sha na sao na ba mi sagbara yin dotun o fu nkan yin to mi ati ti omi owo baje oni kan lagbara olohun o ogun ologun ko ni dite yin ko ni dite awo yin ko ni ka mo mo yin o e se gan mo dupe mi ni mommy ayo lati oju ekun mo so pe omo mi n wase London mo pelu ogun olohun e fun mi ni itoni e se n fata mi mo na ti ri ise o don diwanu isu yi o ta mu yi o ariwo ayo ohonu le mi o tori mo ise n fata mi lori kori be ba se ni ka ise koda ni Sunday mo se mo itun se ni Monday adura ti yin na gbalagbara olohun o ijo ni ti yin o ise adupe o gbagbo ti mo ni nnu yin pelu ogun olohun olohun a je ko tubo ma tesiwaju tori pe e se pastor ajeniran gbogbo en fata ta nse nto won eyan lo fi nse oro eyan ba de se kalara lo se ma nse dupe lowo yin olohun ababa dupe ju bi won se dupe lo lati gba ti mo tin tele yin lati year 2015 damu de ba mi wa dura mi ngba bi mo se npe yin le nje o olohun agbo ti yin na agbo ti mo mi ji o gbogbo oro yin to ndun to nda adun apo ape ruko jesu luwa wa amen
5: ami mama lalubarika iroyin ayo ni oninu osu yi ise tin to sha ti ya ni ko ni gbomo lowo ruko jesu won ni tajo bi sajo olorun o ni je ni keni gbe ninu te ni le bi sile ise ran ise yi tan pe ni fata ati ra pata ta fin ro bi danu loruko jesu e o ni ri ibi e o ni mo ibi loruko jesu on gogo tin se tin olorun yo se ni ase pe
6: Hello, Daddy. E karosa. E kujo meta o. E ku agbale gbogbo wa o. E se o. E ni sise se o. Loruko Jesu. Emi mo ni dagbe faye yi o. Iya pupa alamola ni o. Afa so yin bora pe o latolon sogo. Daddy mo san. Ero bi mi o. Daddy e gba mi o. Ako bi mi wa wa ninu oyun. Daddy kini ki ise fun mi nitoni lori e gba mi daddy o. E jo o mo san ero bi mi o. Daddy pise wo ni ki gbe lori e. Daddy e fun mi nitoni o. Hello daddy mo ti bi mo o e se mo dupe o daddy mo dupe o omo yin ti bi mo sukura ti bi mo o olorun te wa lade te ko fo mo dupe ti ni fokan bale mo ti fokan bale omo yin ti bi mo dupe daddy mo dupe o e ni sise se e ni siyan tu le loruko jesu emi mo ni dagbere faye yin omo yin bi mo o oju ta lagbara atagbara re daddy mo dupe o mo mo lore o e se mo dupe daddy e se pe fun wa afa so yin bora pe loruko jesu e ni sise se e ni sise gba mo dupe o e se o daddy
5: oyin ayo ni loruko jesu e san tin se lai gbagbo leyin bi mo ko ni se yo mo mo lo ti ebe adura ti e ko ti e de fi ni ajo omo ile olorun lowo pa nipa won ileri egbogbo ona pẹ̀lú irúgbìn ìfẹ́bìdànù yìí ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere bíbélì ní ìlàpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ rẹ.
7: olùwà ni jagun jagun mi ọdún 19 kọ́ la máa pàdé lóṣù yìí níwájú ọlọ́run tèmi ò ní pè jẹ́rìí rọ ní àárọ̀ yìí ni ẹ̀mí kan ta mí pa ní gbogbo àwọn tó ń wojú ọlọ́run káwọn náà farahàn ọjọ́ yẹn kán wá mú aṣọ ọmọ tí irú èyí tán bá fẹ́ ó ṣèbejì ni sọjọ ọkùnrin bó ṣe obìnrin ẹmu dání má anointi ẹsẹ gbogbo àwọn tó bá tẹ ibẹ yẹn pẹlú àṣẹ ti ọlọrun ẹ wo adúrara wa lọ tìjà kadìkọ o ilẹ ní ojú ó ní etí ó dín díẹ mí ní ilẹ ẹyin ò ríbi tí ilẹ ti lanu tó sì gbé àwọn ọkọ mi ọnà ilẹ ni ẹ dáta kóra yóò gbé gbèsè àìsàn rẹ mi nínú oṣù yìí pẹlú irúgbìn fẹbi dànù rẹ ayé yìí máa kú fún òjijì kú o à ń lọ ọlọrun máa sìn wá lọ àárín ọsẹ yìí ni adédè gbọ pé ọjà bòde jóná abáwọn kẹdùn gidigidi gan ni wọn sì rọ àwa náà ń ta bá lè ṣe pápá àwọn olóṣèlú tí wọn ti sọ pé àwọn á fún wọn ní nǹkan àtàwọn tó ti ń fún wọn náà fúnyàn bá dé bòde tó bá jorí àwọn asunkún kí ló dé tí orílẹ̀-èdè ikú fún òjijì ikú àmọ́nà la gbọ́ pé samulari ọlọ́wọ́ ọ̀tún naira marley náà ní ìjàmbá ọkọ̀ wọn ló lágbára gan ni o kódà ẹni tó jẹ́ wà nínú ọkọ̀ yìí wọ́n ní ìyẹn ti sun ẹ̀mí rẹ̀ nù bẹ́ẹ̀ ni àwọn fi àdúrà ran samulari lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń kọ́mẹ́ǹtì wọ̀nyí ẹ̀rọ rẹ̀ bẹ̀rù ọlọ́run o bẹ́ẹ̀ làwọn kan ní mohbad ló bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ ṣọ́ra yín o ọlọ́run kò fún samulari lálàáfíà lọ fẹ́ ibi dànù ibi tí ó bá oṣù yìí rìn kò ní kàn o kò ní kàn mí kódà abá ọba yaaru yọ yaaru wà ní ẹgbẹ́ ìgbàjà nífẹ̀ẹ́ lọ́dún local government wọ́n ti jí ọba yìí gbé ọpọlọpọ àwọn ọdẹ ìbílẹ̀ wọn jẹ àgbàlẹ́nu kú ẹ mọ̀ pé yaaru gan òjìnà sí ọláyínká ọba ọláyínká tí wọ́n jí gbé lọ ó kú síbẹ̀ o lẹ́yìn tó gba ramson a lọ máa bá wa lọ ọlọ́run kò bu ìfọ́jú lù wọ́n bu ìfọ́jú lù àwọn ajínigbé tó ń gbogbo tí ń ṣe tèmi ní àṣẹ pé ó jẹ́ ẹ̀sọ́ tiẹ̀ ní tí mo nílèmi náà dá padà mo ra ayé gbé fún ọmọ mi jẹ́kọ́ ọmọ mi kó rògòlò má jò lògo bójú ajẹ́ ń jìyà lọ́wọ́ ọmọ àtomi àtòróró ń gbogbo tí ẹ gbé kalẹ̀ ẹ̀jẹ̀ jésù kò darapọ̀ mọ́ wa láyé ọlọ́run kó bá rìn a lọ máa bá wa lọ ibi tí ọ̀pọ̀ oṣù yìí kò ní kàn wá o àti fẹ́ bi dànù ohun gbogbo tí ń ṣe tiwa ni kẹ́ ṣe láṣepé à ń retí tí.

ká pàdé o. 08169537433 lọ sọ ẹrí rẹ síbẹ̀ ẹ bá mi pé program yìí ẹ pin lọ́gùn ogun tó lọ́ ń ṣẹ́ kò ní gbérí mọ́.

0: ọkàn mi yóò máa ṣògo ní ti Olúwa. Àwọn onírẹ̀lẹ̀ yóò gbọ́, inú wọn yóò sì dùn. Ẹ gbé Olúwa ga pẹ̀lú mi. Kí á jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè ní. Èmi ń ṣe àfẹ́rí Olúwa, ó sì gbọ́n mi. Òun ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi.
1: Ìkànnì àjẹ́rìn kò sólú.
0: Wọ́n wo ìmọ́lẹ̀ sí mọ́ wọn, ojú kò sì tì wọ́n.
1: Ọba mi yáre mi lè ṣe. Ayọ̀ mi kún iyẹ mi iyọ̀.
0: Ìyẹn la fi ń kí yín káàbọ̀ sí ètò ta ló mú Olúwa lónìí.

0: mímọ sọ ń gbogbo ìgbà pé mélòó la fẹ́ kánú orí rẹ̀ ná.
1: Ayé ìyá Olúwa Ọlọ́run.
0: Wọ́n ń wo wọn ní tèmi tọ́pẹ́ ọmọ Fálànú dà wọn ni.
1: Onígègé ara jẹ́ ń gbóhùn rẹ̀.
0: Onígègé ara ń bẹ nínú kulú bá a sì fẹ́ kórí lónìí nù.
2: Tèmi tọ́pẹ́ ọmọ Fálànú.
1: Ọmọ ìyá Àdúrà.
2: Ń bèrè pé ta ló mọ Olúwa.
0: Ń bèrè pé ta ló mọ Olúwa, ẹ̀yin wo lẹ mọ Olúwa gan náà. Ẹyẹ o lẹ́wọ̀ pé Olúwa ń ṣe yín lóore pé kìí ṣe mímọ ṣe yín lẹ ṣe wà láyé lónìí. Ẹ̀yin wo lẹ ń rò wípé kìí ṣe torí pé lówó tàbí ọgbọ́n orí yín tàbí ìmọ̀ yín ló jẹ́ kẹ́ wà láàyè. Ẹ̀yin o lẹ ń wò pé àánú rẹ̀ ìsọ̀rẹ̀ àbò rẹ̀ lórí yín pé àánú gangan ni. Àkọ́kọ́ tún lélẹ̀ nínú oṣù ẹlẹ́ẹ̀keje. Ǹjẹ́ ẹ mọ Olúwa bí ṣe mọ rírì rẹ̀ bí ṣe mọ̀ pó ṣe ń lóore ṣe mọ̀ pó dára sí. Ẹ̀mí gan tó ti dé mo wá fọpẹ́ fún ọ tèmi tọ́pẹ́ mo wá yìn ológo.

0: ẹni náà tí ó sọ pé kí mọ́ yín kábíyèsí Elédùmarè ọba tó jẹ́ pé òun nìkan náà ni mo gbọ́kàn lé òun nìkan ni mo gbára lé
1: òun
0: nìkan laṣore fún ni mọ́ ṣèrègún
1: òun
0: nìkan ni ó ti ní gbogbo bó ti wulẹ̀ kó rí tí ayé bá kọ ni tọkọ bá kọ ni táyà bá kọ ni tẹ́bí bá kọ ni ọlọ́run nìkan ni kì í kọ yan torí mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ lòun iṣẹ́ ọwọ́ rẹ̀ ni wá kábíyèsí Elédùmarè tó wá ṣe wá níṣẹ́ ọwọ́ rẹ̀ tó sì ń fi gbogbo ìgbà tọ́jú wa tó fi gbogbo ìgbà dúró tì wá àwa ọmọ yàn á mọ gbósùbà kárí jàre fún ọ ni o ìgbà ọpẹ la tún gbédè yìí àwa fọfẹ kọfẹ fún ọ ní kábíyèsí Elédùmarè ìwọ ló lọpẹ ìwọ ló ní ìyìn ìwọ ló sì ní ògo ọpẹ tó tọ́ sí ọ àní fífẹ́ lòmíì ògo tó tọ́ sí ọ àní fífẹ́ lòmíì ìwọ láàmọ yìn tá mọ gbósùbà kárí jàre fún àmọ iyì rẹ àmọ rírì rẹ ẹni tí nǹkan kan ló mọ ọba mi Elédùmarè ò ní jẹ́ ká burú kèmi àti ẹ o.

ẹni tó ba le ra rojinle ni o mo ko ba mi edumare nso ohun lore ayemoye igba ni won ma nbi emi na le re pe ta ni mo gbojule ma ni gbojule ni kankan ta lo gbara le ni kankan to koja ologun kabiyese ledumare nikan ni o mo nsore ti e la se pe ti o se ti e ti o complete ti o ni se kikan o seku ah kabiyese ledumare o lagbara o bo ti wole ki gbogbo nkan ori to bo ti wole ki gbogbo nkan o da to oba mi edumare mo bi se ma se ti nkan to da ti o si to pada wa da to orilede Nigeria dowo re o ka mo wule ti so le ka kokan gbogbo ana la mo to nsele lotun to nsele losin sibe sibe na ka sa mo dupe ka ma fi ope fun eledumare ni o awa ta wa laye ta wa laye awa ta wa la lafi ara ka ma dupe fun olorun ni o ka ma dupe fun anu re lori wa ni o ka ma dupe wiwa laye wa ni o ka ma dupe pe ami funra wa ni o ka ma dupe pa le da jeun funra wa ni o ka ma dupe pa le da rin funra wa ni o ka ma dupe pa le da soro funra wa ni o ka ma dupe ominira funra wa ni o ka bi se eledumare iwo na ni o wo lo mo gbogbo e o gbogbo ti o ya wa eda iwo lo ye o mo mo fun wa lorilede Nigeria eh to rori a ninu orilede to ni amumora bi ti Nigeria orilede to so fun wara ati fun oyin kabiyese eledumare lo da be ki la fe tolorun o se fun wa sumo sibe sibe na ibi to to wa si ni pe ka sa tun ma ra wo ebe si o ah olorun o ni binu na ni nigbati gbogbo nkan yo ba de bi to ye ko de side awon kan lo nyo awon kan si nyoro gbogbo awon to nyoro yin na o ni pa ko sa lai pada ma pariwo nigbati gbogbo nkan o ba to lodo ti won iwo lo ba to wa ni ani to to ni ani seku iwo lo ma so gbogbo lase pe o iwo na ni ko wa ba wa se lorilede Nigeria mo se fun wa lani to atani seku yi je ki won le ba wa pin ko le kari ile ko kari oko ko kari eru ko kari omo ki gbogbo wa patapata ka le ma yo ki gbogbo wa patapata ka le panupo ka le ma dupe ipe kabiyese eledumare a ma dupe lori Nigeria gas lo mo ti 5 naira yi a ma dupe lori olorun lowo olorun fun Nigeria epo petrol lo mo ti 3 naira yi ko sin tolorun ba mi o se ti o le se yo se elomi ni kayefi yo ya elomi lenu pe abi to pe omo fala nu omo tin so ni ah e wo be mi ba nka bibeli emi a mo orisirisi nkan kan be ma si mo keko orisirisi nigba ti won so pe ni wo yi ola en o ta iyefun kongo iyefun o ta ni sekeli kan o sajeji leti gbogbo awon araalu eni to so gan o pe sele mo to so bayi so wa oke bayi mi o mo po mo pin oro po mo to nse o akeyan wa ni wo yi ola ko ti e so pe nesia pe boya ta ba ti arrangement nkan ta ba ti gbin o wa ni wo yi ola so pe nte ba won to wa gbo ni wo yi ola yen awon kan so pe iro ni over my dead body ase won si so ni over their dem body ni lo to oju won o lanfani ati ri sugba awon ti won nigbagbo nbe won si ri pe iwo yi ola ohun won ma ta sekeli eyin e lo kanu bibeli mi ta ti mo pe ko si n to ba mi edumare o le se niyan nigba ti won mu ake lo ti won lo ri gegi ake ti won ya o se si bo sinu odo ogun won bere si lament pe ah bo lati se loni o a o strange leti won nigba ti o wa lo ton mu igi pe e je ka wo ka fi gi try won ni se gi je magnet ni ti o wa lo ri bi ake bota lati sale odo oga e ma gbe wa mara sugbo ba mi edumare ti so gbogbo ti e ni surprise o ma se ise iyanu o se n tawon eyan oriti igi lásán iná lọ bá mi edumare mọ sọdírin tó wá tún ní magnẹẹtì inú tó wá gbé àké jáde o kábíyèsí eledumare tó sẹnu ẹjáde atm kí ló kù tó lè ṣe mélòó mo fẹ́ máa kà nínú iṣẹ́ ìyanu rẹ kábíyèsí eledumare ìyanu tó ti ṣe tó pọ̀ rẹpẹtẹ tá a lè máa tọ́ka sí i ṣe yanu ayọ̀ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà iná ṣe bórílẹ̀‐èdè nàìjíríà iná láwà tí wọ́n ní wọ́n ti ra píjó 505 àbí 504 ń gbà yẹn tí wọ́n ní wọ́n rà ní 3000 plus kò sí tó lè ṣe mo béèrè lọ́wọ́ dádì wa ń gbà kan pé ẹdó báwo tá a bá tẹ̀ ní ká ṣe estimation tẹ́ fi kọ́lé wọ́n ní gbogbo tá a fi parí ilé yìí tí ń bá ní tan jẹ bóyá ló pé 12000 odidi ilé complete ilé ọ̀hún sì ń bẹ́ ńbẹ̀ báyìí o wọ́n ní táwọn fi parí ẹ̀ ò tó 12000 ẹ̀yin náà wá wò ó kí ni 12000 rà ní ìsìn kò ju owó tá a fi ń sanwó òwe lásán ìwé textbook nílé ẹ̀kọ́ gíga ni wọ́n sì fi parí odidi ilé kí wá lọ́lọ́run ò lè ṣe ọlọ́run ọba mi edumare bá wa mú ìgbádùn òde bá wa padà lórílẹ̀‐èdè nàìjíríà tí n bá gbọ́rọ̀ bàbá wa kan dr adéwọ̀lú dàúd adéwọ̀lú ládọjà tí wọ́n bá ń ṣàlàyé gbogbo orúkọ ìgbádùn táwọn gbádùn nígbà táwọn wà ní yunifásitì ìbàdàn tí wọ́n bá ń ṣàlàyé gbogbo orísọ ìfẹ́ ìgbádùn táwọn gbádùn nígbà tí àwọn wà ní college of education bí wọ́n ṣe máa ń fáwọn ní tí ọ̀fẹ́ tí wọ́n máa ń fáwọn kinní kan ọ̀fẹ́ múlẹ̀ ẹ̀yin náà ti ẹ̀jẹ̀ díẹ̀ nù gbádùn nàìjíríà àmọ́ bá mi edumare ti ń ṣe bẹ̀ kò tí ì
kuro ni diaro dakun dabo ba wa da igba ti o tun pada dundun ti o pada dunde sorilede Nigeria ti gbogbo wa tinu o mo dun ta mo yo tori pe tudun lo mo ni dundun to je dundun tori ipo dundun nigba ti babo ni lo dundun lo dundun re tin dun o na ni gbogbo eni tin gbo dundun lu babo ni dundun ninu won fi dun jojo njo kabiyesi eledumare iwo lo ba dun iwo na lo ba ti ma fun kin fi ma fun ni ladun ti ma fun ni layo a nbe oni lori oro Nigeria dakun dabo awa da ipo pada ori do da wa ba wa da ipo ori pada si Nigeria je ka wa na ka ma gbadun ka ma yoto mi ki gbadun o mo fi sodo awon kan saanu fun wa o.

0: ọjọ́
1: kábíyèsí
0: àdàgbà má pààrọ̀ òye
1: kábíyèsí
0: àdàgbà má sẹ̀pá àdáni má gbàgbé ẹni aláàánú wa olóore wa òyigiyigi atoríṣe ọlọ́run lánàá lónìí àti ní ọjọ́ gbogbo aláṣepé ìgbàgbọ́ wa olùpèsè olùdáǹdè olùlànà ọba ńlá tí ń fọ bá jẹ ọba àwọn ọba ìbẹ̀rẹ̀ àti òpin kábí ọ́ ò sí a lè ṣe lè wí a lè wí lè ṣe olùmọ̀ràn ọkàn ọlọ́run ìyanu àtòrí ẹni tí ò sun wọ́n ṣe ọlọ́run tó ń mú rírí jáde nínú àìrí ọlọ́run tó ń tì tí ẹnìkan kò lè ṣí òun ló ń ṣí tí ẹnìkan kò lè tì oníṣẹ́ ìyanu lọ́lọ́run wa ọlọ́run ìyanu ọlọ́run tó ti wà kí ayé kó tó máa wà ọlọ́run tó ń bẹ nígbà tí ayé sì wà ọlọ́run tí yóò sì máa wà nígbà tí ayé kò bá sí mọ́ ẹrù jẹjẹ ọkọ fáráò ọlọ́run tó sọ òkun di ìyàn gbẹ́lẹ̀ tó ní kí àwọn ọmọ ísírẹ́lì kí wọ́n máa rìn ní orí rẹ̀ ọlọ́run tí ó náwó gbogboro tí ó fi ń yọmọ rẹ̀ ní ọ̀fìn kábí ọ́ ò sí jehova nísì jehova shama ọlọ́run olùwòsàn wa ọlọ́run olùpèsè wa ọlọ́run olùlànà wa ẹ̀yin nìkan náà lẹ́ ó máa jẹ́ ọlọ́run títí ayérayé.

0: 090 62 00 00 949.
1: Hello.
0: Hello.
2: Ọlaniyan
0: Oluwatoyin
2: láti ọ̀rẹ́ méjì. Ọlaniyan Oluwatoyin
0: láti
2: ọ̀rẹ́ méjì.
0: Ọlaniyan Oluwatoyin láti ọ̀rẹ́ méjì.
2: Mo kíyọ ni tèmi o bàbá. Mo kíyọ ni tèmi o bàbá. Àwọn tó wà ní mọ́ṣúárì kò lè kí ọmọ. Àwọn tó wà nínú bòjì kò lè kí ọmọ. Mo kíyọ ni tèmi o bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó tún fi okun fún okun mi. Ọlọ́run tí
0: ó ń jọ
2: agbára fún agbára mi. Ọlọ́run tí
0: ó ń. Ọkọ ti lọ́dọ̀ yín ni o.

0: Hello.
1: Ẹ̀dá kò ẹ̀sùn kóńtò sì ń tẹ́ fi gbọ́ wa tàbí kẹ́yìn sílẹ̀.
0: Mo ti kúrò ń bẹ̀ sàn.
1: Orúkọ yín àti pé níbo lẹ ti ń pè.
0: Monísọ́lá ló sọ̀rọ̀ láti Àpáta.
1: Monísọ́lá láti Àpáta.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó yẹ bá ń gbóhùn sókè kẹ́bá ń kó
0: ike ọlọ́run. Ṣé irú ẹ̀mí lè jọba? Orí dìbò ọ̀rọ̀ rẹ̀ mo gbà bẹ́ẹ̀. Àṣírí títún wà fún kí a jẹ́ lórí ọkọ̀ ọ̀rọ̀ rẹ̀.

0: mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo yin Ọlọ́run lógo nítorí last July ni time mo buy. Mo ń gbé bàbá mi àtàbúrò mi àti mo sì mo ń gbé wọn káàkiri ní tí iná jó wọn. Ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run nítorí ó wà ní àti tiwa, kò ro tẹ̀ṣẹ̀ wa, kò ro tàìmọ̀ ṣe wa. Ó fi àánú gbà mí, kò jẹ́ sunkún lórí ẹbí mi kankan. Mo wá dúpẹ́ pé ọmọ àbúrò mi tó jóná last yẹn, ó tún wá ṣe graduation ní ọdún yìí. Ó dá gbogbo ògo àti ọlá padà fún Ọlọ́run. Orí mi mọ̀ wípé àtẹ̀tún lè rí ra jọjọ́ kò sọ̀rọ̀ mọ́. Àmọ́ Ọlọ́run jẹ́ kí igi tọ́gé lórí wa, kó tún padà wu èso lórí.
1: Ọmọ àgbàlagé, aleluya!
2: Aleluya!
1: Ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Abẹ́sáré dé òkè lọ́run, a ní iṣẹ́ tá a fẹ́ jẹ́ fúnra wa.
3: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM tiwa òkè.

0: Hello.
1: Hello. Ah, what a new. Káàbọ̀ padà sórí ètò wa ètò yín ta ló molúwa níkànnì adẹ́rìn pòsónú nọ́mbà tẹ lè pè sí òun náà látútù pè fún yín yìí 070 ètò kìíní ọkọ
2: 070-55-000-949
1: 070-55-000-949 tàbí
2: 080-97-000-949
1: tàbí
2: 090-62-000-949
1: Hello, eba gbohun soke e ti wole o. Hello?
3: Hello?
1: Hello, e suko nto si nta fi ngbo wa
3: niyan. Hello, hello, e ka ro sa o.
1: E ko ojumo o.
3: Aku eto.
1: Olorun lo nto oruko yin ati pe ni bole.
3: Aku osu tutun yi o.
1: Awa niyan o. Oruko yin ati pe ni bole
3: ti pe. Mrs. Majid lo pe lati awoto.
1: Mrs. Majid lati awoto. O ye ba gbohun soke ke ba nke orike Olorun.
3: Mo fẹ́ fi orin dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ó yá pápá.
3: Wọ́n dá ọpẹ́ padà. Wọ́n dọ ẹyin tó lọ́pẹ́. Mo dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹyin tó lọ́pẹ́. Mo dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹyin tó lọ́pẹ́ o. Mo dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹyin tó lọ́pẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ilé mi. Lórí ọ̀nà mi, lórí ọmọ, lórí ọkọ, fún ààbò rẹ̀, fún ìbùkún rẹ̀, ní gbogbo ọ̀nà, mo dá gbogbo ògùn àti ọpẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run.
1: Àánú Ọlọ́run ni fi gbogbo ayọ̀. Mo ń gbọ́ yín, à ń gbọ́ yín, Mrs. Majid, láti ọ̀gbọ́ tán.
3: Bẹ́ẹ̀ni, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni fi gbogbo orin tọ́lọ̀ tó tún kà ní àtẹ́bí mi yẹ nínú oṣù tuntun, ta tún rí First Sunday nínú oṣù tuntun.
1: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
3: Mo dá gbogbo ògùn padà sọ́dọ̀
1: Ọlọ́run. Ẹ ṣe
3: sọ ikú ètò sá.
1: Ọlọ́run ló ń to, àánú Ọlọ́run ni fi gbogbo wálẹ̀. Bákan náà la tún fi àsìkò yìí kí gbogbo àwọn tí iná ṣe ọṣẹ́ fún wọn ní ọjà abode àbá gbogbo yín pátápátá àbá yín kẹ́dùn àwa fà yín lé Ọlọ́run lọ́wọ́ pé ọba mi Èdùmàrè tó jẹ́ pé òun náà ló máa ń dá ìkó lọ èèyàn padà ọba tó dá ìkó lọ sí ó ní padà. Hello.
3: Hello sir.
1: Orúkọ yín àti pé níbo lẹ ti ń pè.
3: Hamzat láti agbowó ni.
1: Mrs. Hamzat láti agbowó.
3: Láti agbowó
1: ẹ. Ẹ bá ń gbọ̀n sókè kẹba ń kórè.
3: Èmi ò kí ọ bí ológun ẹrú.
1: Ẹ bá ń kí.
3: Ó kí ọ bí oníwọ̀ ọgbà. Ògègèrè wọ̀ọ̀wọ̀. Jọgọdọ Elédùmarè. Arímọ̀ràn òde ọ̀run. Àrí ìró àlá. Gbẹngbẹlẹ kúdà bí òun. Ọkùnrin ogun. Ọba ọ̀pàkọ̀jì kan. Ọ̀gbẹ́nì kan rárọ̀ nìkan sílẹ̀. Ọba tó lóyún ara rẹ̀. Tó gbẹ̀bí ara rẹ̀. Tó sọra ẹ̀ lórúkọ àgbàlagbà òye ó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ báláwọn ó fún bí ènìyàn ẹgbẹ́ra jìgìdì tẹ́mi tá wárí fún ìwọ náà ni èmi ni tí ń jẹ́ èmi ni olójú jẹ́ ń bọ́ orí eléti jẹ́ ń bọ́ ọgbọ́ onímù jẹ́ bẹ́ẹ̀rí aránibániṣẹ́ aránibánilọ kábíyèsí Elédùmarè
1: kẹ́ni
3: gbogbo padà sọ́dọ̀ náà.
1: Ó yá mú ìbéèrè.
3: Ìbéèrè kínní
1: ó lọ báyìí. Ó ní oríwo ẹsẹ̀ wo láti lè rí àyọkà yìí nínú bíbélì mímọ́ kí àlùfáà kí ó tún wá ní ọjọ́ keje kí ó sì wò ó sì kíyèsí bí àrùn náà bá ràn lára ògiri ilé náà. Oríwo ẹsẹ̀ wo láti lè rí nínú bíbélì mímọ́.
3: Nínú ìwé àwọn ọba.
1: Oríkèlò ẹsẹ̀ kelo. Inú ìwé lẹ́fítíkù ló wà. Ìwé lẹ́fítíkù orí kẹrìnlá. Ẹsẹ̀ kọkàndínní ogójì níbẹ̀
3: ni orí kẹrìnlá
1: ẹsẹ̀ Leviticus chapter 14 verse 39.
4: Bàbá mi kí la ò lè ṣe olúwa.
1: Ọlọ́run yóò bá wa dá ìkólọ tiyín náà padà èyí tí à ń gbàdúrà fún lọ́wọ́ kó mọ́ dàbí ẹni pé àwa kọ̀ tiẹ̀ to anu olohun ni fi gbogbo wa sile e je ka wa na ka mo case ara gbogbo nkan ta ba mo fi si shop ki a mo wo ko mo je pe nkan to le se okun fa ina tori pe ina yen jo koja anti eyan te le lero pe rufe nkan be o le sele ni oja bode to gbogbo eyin to kan patapata anu olohun ko ni fi gbogbo wa le lapapo Olorun oba mi Edumare to dai ko lo si oni pada yo ba wa dai ko lo ti ina pada o eh gbogbo Olorun oba mi yo ba wa fi ofura emi o eni kankan ninu wa o ni yo ko eh gbo awon ti won si tin nawo e dakun tun ba wa tun nawo si o tori anu nkan se nbe yen o won ni ina ki joko mo san na ni e o na lo ti so die de o Olorun oba mi Edumare yo sanu fun gbogbo alapapo opo pataki lowo Royal Glamour Cake and Event to wa ni number 4 Water Reservoir Road ni Oluwo Lani Basorun Ibadan ti won ma ba wa fun awon eyan ni cake lososo anu Olorun ni fe yin na le se adupe o eh bakan na la tu dupe lowo lowo button mi Olorun tin teso tun teso ti to je ke lanfani lati mo je gbadun eto yi Abdul Salam Adigun o ni gan mana o geni alawaye e ja mo rele
0: ipade wa layo
1: Jesu to fun mi do.
5: A ni gbo bi sira wa pade lojo mejo lagbara lo.
1: Temi to pe mo falanu dagbere pele ya ola dadi ayinde alalubariko orin odi onigege ara omo ya do ani ka fere atayo ka jo fi pade ni ojo mejo lagbara lowo Olorun. Anu Olorun ni fi gbogbo wa le o. A ni ri wahala, a si ni ri damu. E pe mi sori number 070 5140 4540 070 5140 4540 O double.

àwọn èké wòlíì kọ́mọ bà wá jásí asán sẹ́rí ẹ̀mí àìmọ́ lọ́pọ̀ ti ń pera wọn ní wòlíì mọ́ ń lò tí wọ́n fi ń sàsọtẹ́lẹ̀ tí wọ́n sì fi ń ríran àwọn kan ń bẹ nínú wọn tí wọ́n mọ̀ pé ẹ̀mí àìmọ́ làwọn ń lò wọ́n sì dára wọn mọ̀ níbikíbi tí wọ́n bá ti ríra wọn torí pé wọ́n mọ̀ wípé ọmọ ẹgbẹ́ kan náà làwọn ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀ ló wà nínú àwọn wòlíì èké tẹ́mi àìmọ́ ń gbénú wọn sàsọtẹ́lẹ̀ tí wọ́n sì ń ríran nípasẹ̀ ẹ̀mí àìmọ́ ṣùgbọ́n àwọn wòlíì ọ̀hún gan wọn ò mọ̀ wípé nípasẹ̀ ẹ̀mí àìmọ́ làwọn fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń pè ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì irú àwọn wòlíì báhun ni mọ̀ ń ṣe pé àdàbí wàhálà dàbí táwọn bá mú nǹkan míì mọ́ iṣẹ́ ìránṣẹ́ lókù bẹ́ẹ̀ irú wọn ló sì pọ̀ jáǹtirẹrẹ nínú iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń pera wọn ní wòlíì o tí wọ́n ló kọ́ láwùjọ wa bó wá lèèyàn ṣe lẹ́mìí àìmọ́ tí sì fi ṣiṣẹ́ ìránṣẹ́ tí ò sì ní mọ̀ bóyá ká tiẹ̀ wá ti bẹ ń bẹ̀rẹ̀ o ẹ jẹ́ àti bẹ ń mú ọ̀rọ̀ gan sọ mo sì ń padà bọ̀ sẹ́rí torí pé iṣẹ́ ìránṣẹ́ wòlíì ń bu àwọn èèyàn bíi kí wọ́n wòkè hàn kí wọ́n sọ ibi tó wà láago méje àṣálẹ̀ ìjeje kí wọ́n sọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọ bó bá dọjọ́ méje òní ká sọ tẹ́lẹ̀ wọn kó sì mọ́ tàṣé kí gbogbo ayé ó lè máa rí wọn bí òòsà kí wọ́n wá mọ̀ pé wọ́n ní wòlíì àtàmọ́tàṣé tó mọ oyún ògbénú kára hun kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nasẹ̀ yún àwọn wòlíì ni o kí wọ́n wá nasẹ̀ kalẹ̀ kí wọ́n máa jẹun ajígbọ́n ni torí pé gbogbo èèyàn ní fẹ́ pera rẹ̀ ní wòlíì torí iṣẹ́ wòlíì ọmọ àpọ́nlé lọ́wọ́ o òkìkí òun owó sì ń bẹ nínú iṣẹ́ wòlíì ìdí rèé tọ́pọ̀ àwọn tí ń wá gbára ohun ẹ̀mí àwọn wòlíì tí wọ́n fi rèé takú sórí òkè mọ́ fi gbogbo agbára béèrè fágbára àtẹ̀mí àwọn wòlíì lọ́nàkọnà nínú àdúà àwọn agbára àtẹ̀mí àwọn wòlíì ká ni wọ́n ti ṣàgbákò ẹ̀mí àìmọ́ láìmọ̀ ara ìṣòro tí ń bẹ lára ọ̀pọ̀ onígbàgbọ́ ni pé wọn ò mọ̀ pé àwọn ọ̀nà kan ń bẹ tó jẹ́ pé àwọn ìlànà tí a bá tẹ̀lé nínú àdúà ìlànà ìbáwọn ẹ̀mí àìmọ́ sọ̀rọ̀ ni àwọn ọ̀nà kan ń bẹ téèyàn gbádùá gbà àwọn ìlànà kan ń bẹ téèyàn gbádùá gbà tó jẹ́ pé ibi tí ọjà sí ni pé à ń báwọn ẹ̀mí àìmọ́ sọ̀rọ̀ ni bẹ́ẹ̀yàn bá gbà wọn ọ̀nà ohun tó bá fi gbàdúà àwọn ẹ̀mí àìmọ́ lèèyàn ń gbàdúà sí o a sì mọ sílẹ̀kùn fáwọn ẹ̀mí àìmọ́ láti wọnú ayé èèyàn àwọn ìlànà àdúà bíi ká máa wígbólóhùn kan nígbà ọgọ́rùn-ún mẹ́ta àtẹyọ mẹ́ta ń déédé aago mẹ́ta òru ká da taari sẹ́nu kó wá máa jóni lẹ́nu ká wá máa fi tara gbàdúà nínú ìnira taari tí ń tani lẹ́nu ká kojú sílà oòrùn ká máa wá wó oòrùn lójú gbàdúà ká bọ́ra sí òògùn ọmọlúàbí láàrin láàjìn dùndùn lọ́gànjọ́ òru ká máa gbàdúà àwọn àdúà mọ́jẹ̀pọ̀ mọ́jẹyọ̀ tí wọ́n ń pè láàwẹ̀ funfun tá a wá nú bíbélì tá a rí àìsí ìmọ̀ nǹkan tán o bẹ́nikẹ́ni bá mọ ibi tá a wẹ̀ funfun wà nú bíbélì ẹ dákun ẹ júwe fún mi o èmi ò mọ ibi tó wà ní o ohun tá a bá sì rí nú bíbélì ẹ kíè sára fún ẹyin èyí tí ẹ béèrè pé ńbo ló ti wá ni sára wọn ìlànà yìí ó jẹ́ ara ìlànà àdúà tẹ́mi àìmọ́ ti fi jẹ́ni ń pè tákógo òróró sórí àpáta fógójì ọjọ́ ká mọ̀ gbàdúà tọ̀sán tòru láì jẹ́ láìmú lórí rẹ̀ pé ká gbára ọ wọnú ògò òróró ká lè mọ rí n fi ṣiṣẹ́ wòlíì kẹ́yàn tàbẹ́là kalẹ̀ kó wá sí gbogbo ara tó ń tiye rẹ̀ kó mọ fi wo àbẹ́là ń lójú kó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúà títí tíṣẹ̀lẹ̀ abadì kó fi ṣẹlẹ̀ sí tí ó wàá rò pé agbára ẹ̀mí mímọ́ ń lọ́ba léhun díẹ̀ nínú àwọn ọ̀nà tí wọ́n fi béèrè agbára ẹ̀mí àwọn wòlíì rèé o tí wọ́n fi sílẹ̀kùn ayé wọn sílẹ̀ fáwọn ẹ̀mí àìmọ́ tí bá fẹ́ rìn tí wo efésù orí kejì ẹsẹ̀ kejì tó pè ní aláṣẹ agbára inú afẹ́fẹ́ sẹ́rí àwọn ẹ̀mí àìmọ́ nígbà tá a pè lẹ́mìí ìyẹn ni kò ń bẹ láàyè ṣùgbọ́n tá a fi pèlé èèyàn ni wípé ó wà láàyè ó lẹ́mìí ó rìn ká ṣùgbọ́n kò lágọ̀ ara inú afẹ́fẹ́ ló ti rìn àwọn sì rèé wọ́n fẹ́ jíṣẹ́ tí aládé ayé ìran wọn torí pé gbogbo ẹ̀mí àìmọ́ ó wá látọ̀dọ̀ sàtánì ohun tí ó ń wá kiri ni wípé ibo láàbàlẹ̀ ibo láàwọ̀ lọ ibo láàmọ́ gbé gẹ́gẹ́ bí ilé tí a fi mọ́ jíṣẹ́ fún aláṣẹ ayé bí wọ́n bá wá rẹ́nìkan tó sílẹ̀kùn ayé rẹ̀ lẹ̀ pẹ̀lú ìlànà tí ọ̀tọ̀ tó fi ló ń gbàdúrà wọ́n bá yà wọbẹ̀ lọ́ntì wọn wọ́n wà bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé irú wọn ṣùgbọ́n nítorí pé wọn ò mọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní táwọn èèyàn rò ní pé

èèyàn bá ríran tí ìran rẹ̀ ò tà sí. Bọ́ bá sọ àsọtẹ́lẹ̀, àsọtẹ́lẹ̀ rẹ̀ wá ṣẹ bí ìmọ̀ náà wà. Kẹ́ ẹ tó mọ wá rí fún wọn pé òlé òótọ́ ni wọ́n. Kó tó di pé àmọ́ gbọ̀n jìnìjìnì tẹ́ mọ̀ tẹ̀lé wọn lẹ́yìn. Gẹ́gẹ́ bí arínúròde olùmọ̀ràn ọkàn. Kẹ́ ẹ tó sọ wọ́n dòòsà kúnlẹ̀ bọ tẹ́ mọ̀ tako lé lórí. Táwọn náà wà mọ fèjì ká retí tí wọ́n mọ̀ yan kọ́ndúkọ́ndú káàkiri tí wọ́n mọ̀ fi ra wọn pé igbákejì Elédùmarè. Ẹ já rẹ inú ìwé mímọ́ ká lọ rèé wo aríran òun alásọtẹ́lẹ̀ kan tó jẹ́ wípé ìran tó bá rí dandan ni kó sẹ. Àsọtẹ́lẹ̀ tó bá sì sọ kìí tà sé bẹ́ẹ̀ dẹ̀ wá ní o nípasẹ̀ ẹ̀mí àìmọ́ yìí náà ni fi ríran ní sì fi sọ àsọtẹ́lẹ̀. Ọ̀rọ̀ ẹni tí mò ń wíwùn rèé o nínú ìwé ìsẹ̀ àwọn àpọ́sítélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún ìsẹ̀ àpọ́sítélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹja gbọ́ bó ṣe wí ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà. Ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀sẹ́ pàdé wa ẹni tí ó fi àfọ̀sẹ́ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá. Òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn. Ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ògógo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀. Ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristì kí ọ jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí náà. Nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin, wọ́n mú Pọ́ọ̀lù.

ẹgbọ́n rántí wòlíì obìnrin tá à ń wí torí sí paul àti sílà o ìyún lẹ́sẹ̀ kẹtàdínlógún ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín ṣe rí arábìnrin yìí ọmọ paul àti sílà rí o bẹ́ẹ̀ ó sì sọ irú èèyàn tí wọ́n jẹ́ àti irú iṣẹ́ tí wọ́n ń ṣe gan gẹ́gẹ́ bíi wòlíì ó fóònù lúṣẹ́ ìránṣẹ́ wọn ó sì polongo rẹ̀ pé kí gbogbo wọn gbogbo àwọn tí ń bẹ lágbègbè wọn kí wọ́n ya tètè mọ́ tẹ́tí sọ̀rọ̀ ẹnu wọn o torí lẹ́nu wọn lọ̀rọ̀ ìgbàlà wà ẹ dákun sẹ́ran tí wòlíì rí sí ọ̀wá bámú ni sí òṣè déédéé ni tẹ́ bá kíyèsí àwọn wòlíì èké tẹ́ dá àwọn wòlíì èké mọ̀ ẹ̀mí tí ń ríran nínú ayé wọn ni kẹ́ ẹ kíyèsí o kì í ṣe ìran tí wọ́n rí gan ló ṣe pàtàkì àwọn wòlíì èké wọ́n lè ríran òótọ́ ṣùgbọ́n ẹ̀mí àìmọ́ ni wọ́n fi rí ṣé bí wòlíì èké bó bá wá ríran òótọ́ ṣé ká mọ́ tẹ̀lé rúran bẹ́ẹ̀ ni tẹ́ ń sọ bẹ́ẹ̀ ni torẹ́tàn sàtánì níran òótọ́ tí wòlíì èké bá rí tàbí àsọtẹ́lẹ̀ tó bá sọ bẹ́ẹ̀yàn bá lọ rèé tẹ́tí sí wọn ọ̀nà láti fi irú ẹni bẹ́ẹ̀ láti fi ẹ̀tàn mú wọnú páńpẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó wá kọ́ kọ̀yìn sí ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún sàtánì ọ̀nà ẹ̀tàn ni àwọn irú ìran báwọn sọ́kú àyànfẹ́ ni wọ́n kúkú ti fi ran ohun àsọtẹ́lẹ̀ ni wọ́n ti fi tàn jẹ́ ọkàn wá ṣe pé ó ṣe ní láàánú sá torí àìkíyèsára ni o ṣe bí jésù ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nínú ìwé matthew orí 24 ẹsẹ 24 wípé nítorí àwọn èké kristi àti èké wòlíì yóò dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó lè ṣeéṣe wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá ṣe rí paul àti sílà wọn kọ̀ láti wọnú ẹ̀tàn wòlíì èké káwọn náà mọ́ bá wàá dàbí àwọn ìránṣẹ́ ọlọ́run ti ran wa ìmọ̀ ni tó ṣe wípé tí a bá ṣe alábàápàdé irú arábìnrin yìí kíá ni wọn ó ti foyè alásọtẹlẹ nínú ìjọ ni wọn ó ti fi dá lọ́lá ṣé bí irú arábìnrin bá wá jòṣìṣẹ́ ìjọ sí ò ní mẹ́rẹ̀ púpọ̀ wá fúnjọ ni irú wọn kúkú kúnnú ìjọ o wọn ń fẹ̀mí àìmọ́ wọn fi ń ṣiṣẹ́ ọlọ́run tí wọn sì ń rẹ́rẹ̀ púpọ̀ ńbẹ paul ọkọ ojúṣe arábìnrin ìyún arábìnrin wòlíì èké aláfọ̀ṣẹ́ ni o ó wá ní ẹ̀mí àìmọ́ tó fi ń mẹ́rẹ̀ púpọ̀ wá fún wọn jáde nínú rẹ̀ lórúkọ jésù ẹ̀mí àìmọ́ tó fi ń mẹ́rẹ̀ jáde fáwọn olúwa rẹ̀ ìyún ẹni tó ní olówó rẹ̀ paul wá forúkọ jésù ó fi lé ẹ̀mí ẹ̀ jáde àkúkú mọ bẹ́ẹ̀ mi ọ̀ngàn bó ṣe rápálá wọnú ayé arábìnrin tá à ń wí ó kúkú lè ṣe pé nígbà tó gbá àwẹ̀ funfun ni tó wá dẹ̀yà dápàtà gbóná tó ń jà pìtìpìtì bí ejò tí ò tí ì kú tán tó wá sílẹ̀kùn ayé rẹ̀ lẹ́fẹ̀mí àìmọ́ tó wá bẹ̀rẹ̀ àwọn àdàmọ̀dì àdúà tí wọ́n ń pè ní àdúà olúwa gbágbára wọ̀mí wọ́n máa pe agbára gbé wọ̀mí agbára gbé wọ̀mí agbára gbé wọ̀mí agbára àṣẹ wọnú ayé mi agbára àṣẹ wọnú ayé mi agbára tí wíbẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ agbára tí wíbẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ olúwa jacoba àwọn oríṣiríṣi àwọn àdúà báyìí nígbà tó yẹ pé ìlànà tẹ fi ń gbàdúà yìí kì í ṣe ìlànà tá a fi ń gbàdúà sọlọ́run ṣùgbọ́n tó yẹ pé ìlànà tá a fi bẹ́ẹ̀mí èṣù tá a fi bá sọ̀rọ̀ ni nígbà bá bẹ̀rẹ̀ irú àdúà báyìí lẹ̀mí àìmọ́ ọba wọnú ayé wọn wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wòlíì nígbà tágbára àsọtẹ́lẹ̀ ohun àti ìran tẹ̀mí àìmọ́ tó bá wọnú ayé irú àwọn ẹni bẹ́ẹ̀ tán aláìmọ̀ kan wọn wá bẹ̀rẹ̀ sí ní búra wípé àfi tí kìí bá aṣọ ọlọ́run lọ dáwọ́ láwọn lórí lókù bẹ́ẹ̀ kìí sì ṣe olúwa o ẹ̀mí àìmọ́ ni ẹ wo ọjọ́ tí ń lọ ẹ jẹ́ ń sáré ṣe kánkànkan kí n ka ìwé jùánù ìṣe àpòsílò orí 24 tí mo kà lẹ́ẹ̀kan o ẹ jẹ́ ń tún ẹsẹ̀ méjì kà ń bẹ̀ ẹsẹ̀ 18 àti 19 ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀ ṣùgbọ́n nígbà tí inú pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ jésù kristi kí ó jáde kúrò lára rẹ̀ ó sì jáde ní wákàtí kan náà nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin wọ́n mú pọ́ọ̀lù ń sílà wọ́n sì wọ wọn lọ sí ọjà tó àwọn ìjòyè lọ mo fẹ́ ká kíyèsí àwọn ọ̀rọ̀ bíi mélòó kan inú ẹsẹ̀ méjèèjì yẹn ẹsẹ̀ ìkọkejìdínlógún ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀ obìnrin tá à ń wí yìí ó mọ̀ ti pẹ́ tó ti ń ṣe kinní yìí tẹ́nikẹ́ni ọba wí inú ní ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú ìjọ ọlọ́run sọpẹ́ tá a ti láwọn wòlíì èké ọpẹ́ tá a ti láwọn tí ń fi ẹ̀mí àìmọ́ ṣe àsọtẹ́lẹ̀ tí wọ́n fi ń ríran tí wọ́n sì fi ń ṣe iṣẹ́ àmì àti ìṣẹ̀yanu ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀
mo si ri pe ojo ohun ti de o ti inu oluwa ti n baje nitori ti won se tori pe ese wi pe sugba nigba ti inu paul baje o si yi pada o si wi fun emi na pe mo pase fun oni oruko jesu christi ki o jade kuro lara re nja le mo wi pe olorun o bere si ni gbogun ti gbogbo emi aimo ti won fi nsise iranse gbogbo emi aimo ipata ni ogun orun o si wa bori patapata to dabe ni pe nigbati a ba segun won tan inu awon kan o ni dun awon wo ni awon ti kini yi mu ere pupo wa fun bibeli mi pe nigbati awon oluwa re si di pe igbekele ere won pin won mu paul un sila won si wo won lo si oja to awon ijoye lo tori wi pe ba ba gbogun ti se ranse woli eke igbekele ere awon kan o pin inu won o si ni dun sugbon bo ti wule ko mo ogun aye kan o le bori ogun orun agbara okunkun ko ni le segun imole tori pe asiko to ti igbekele ere awon woli eke ti yo pin ehe ojo ti lo e je kin dupe lowo olotu eto wa yi olusola adesoye number ti e pe mi si leyin eto te ba pe mi lowo lowo bayi won ni le gbe ohun ni number mi 08065930261 alaafi oluwa ko wa pelu yin kun le be lo lo ko temi

ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ ti fà á mu. Ọ̀pọ̀ ẹni tí ń bẹ láyé ló wà bí aláìsí. Wọ́n ń bèrè orúkọ wọn, wọ́n láwọn ò rántí.

ẹ darapọ̀ mọ́ wa ní Facebook wa ò ní ìkànnì 32FM 949 fẹ̀yìn ẹ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ kẹ̀ sì máa láìkẹ̀ kẹ̀ máa kọ́mẹ́ǹtì ẹ máa ṣíà rẹ̀ lógúnlógún.

ẹni tí ò tí kú ló ni gbóòkè àti tìsàlẹ̀ bọ́ wà láyé ló fi mọ̀ pé nìkan fìyà gé ọ wà láàyè ló mọ̀ yín pé ẹnìkan yín ọ léèkaná lágbájá sẹ̀mí lánàá kò tiẹ̀ wá dúpẹ́ mo sore fẹ́nìkan kò tiẹ̀ dúpẹ́ pé mo ṣeun àná gbọ́ wà láyé ni ẹ̀yìn òkú láàjá kàràbùkù bá ti kú kò sí nǹkan kan mọ́.

ẹni ayé bá solókùn mọ́lẹ̀ bàbá ta ni ó tu àfọlọ́hun ọlọ́run tí ò já yóò dé èmi rẹ lókùn mọ́lẹ̀ bàbá wa lákinládé ìbórè o bẹ́ẹ̀ tí ń wẹ̀ mọ́ ṣe àìkẹsì mọ́ láìkẹ̀ bẹ́ẹ̀ ẹ̀pin lógún lógún ẹ̀pin lọ́gbọ̀n lọ́gbọ̀n bàbá wa lákinládé.

sọ́ṣọ́ ayọ̀ ló sì yọ̀jẹ̀ fún wa a ò ní ṣàṣe dànù a ò ní ṣàṣe rí a ò ní ṣàṣe jẹ́ oṣù yìí yóò ṣe labo fún mi yín torí pé gbogbo ọjọ́ gbogbo ni bí ọdún àbí ta ni máa fi ọjọ́ gbogbo bí ìbànújẹ́ ṣùgbọ́n bí ọlọ́run ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá jí ìwọ ohun ẹ lórin ìwọ orin àti dùrù jí má sùn

0: yóò bá bọ̀ wọ́n ní tó bá wà nínú ẹni lọ ti pa ní pa àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ bínú pé mo dákọ ọ̀rọ̀ tí
1: o. Ó ṣe bí òwe àwọn àgbà.
0: Kí ló wí
1: oyin? Wà á gbà ní
0: ẹ̀yin bàbá wẹ̀ ẹ̀yin.

lọ. Pé bí bàbá bá ní mọ́ lọ sí ilé àdúrà, èmi ò lọ ntèmi o. Àwọn èkìtì ni ó tún yẹ̀ mí ọmọ.

fún ẹni tí ń kígbe ní ìjì ó ní kẹ́ ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ pa ọ̀nà rẹ̀ mọ́ ẹ pa àfẹ́ àti àṣẹ rẹ̀ mọ́ gbogbo ohun tí ó mú kí àwọn èèyàn kọ́kàn wọn máa pòrúurú lọ́nà ìgbàlà yìí ìgbàlà ọ̀nà àgbàgbọ́ ti ń yẹ̀gẹ̀.

0: mọ ye ni ti saisan a so fun yin pe eperan mẹrindilo agutan mẹrindilo ewure mẹrindilo o ti eto ranti ranti mo jari iwo ọ̀rọ̀ tí a gbé dúdú orí òkèlè àkùkọ ìrúwà.
1: Sáré sáré bójú tí gbogbo ayé lọ.
0: Lọ gbogbo ọ̀rọ̀ ó sì jẹ́ díẹ̀ lọ rántí oyin.
2: Ó máa wà lára pákéjì yẹn.
0: Ó ṣe orí ẹ pé.

0: ẹlẹ ń bẹ wọn ẹ mọ kúrò lẹ.
1: ẹlẹ sá.
0: ẹ kọ lẹ o a kú bójú ọjọ
1: tí ní
0: a kú sinmi òní.
1: ẹ sá ẹ sá.
0: orúkọ yín.
1: wọlé lorúkọ mi sá láti odò ọ̀nà.
2: wọlé mr wọlé láti odò ọ̀nà.
0: ṣé wọlé ti wá di méjì báyìí o.
2: sálẹ̀ rùn bá báyìí.
0: nígbẹ̀yìn náà
1: sẹ́yìn lẹ́. orin tẹ́ ló lẹ́ẹ̀kan yẹn. ilé ìtìtì tẹ́ ló yẹn kí lorúkọ ẹ̀.
0: ewo nìyẹn.
2: goodwin
1: tó kọ ó tó mi lọ́ba o àwẹ́.
0: gbèmí nìyẹn gbèmí. gbèmí
1: kí ni ta.
2: ọláyẹmí.
0: ọláyẹmí.
1: ok. ṣé èèyàn lè rí ní orí platform àbí èèyàn lè rí ní ìbòlẹ́yẹ ti lè rí.
0: ẹ wo àwa náà a lọ ń bi kíní táwọn èèyàn sẹ́ẹ̀dì sí wa ń bi àwo làwa náà ti lọ gé o ṣùgbọ́n ẹ bá ti béèrè ẹ pè mí mi ọlálẹ́yẹ ti tọkọ ìrìn òkìtì dialect.
1: ẹ ṣe gan sa.
0: ẹ ṣe adúpẹ́ thank you.
1: God bless you sir.
0: thank you sir. mo rò pé kí ti gbàgbá o. 070-55-9949 tàbí 070-80-97-9949 plus 234-90-62-9949. ọlọ́run ní bá wa tó orúkọ yín.
3: orúkọ mi olúwàkẹ́mi ọmọ abálẹ̀ sọ́adé látọlọ́dẹ adégbà ìbàdàn.
0: ẹ mọ̀ lẹ́sà.
3: bàbá ẹ kú ètò.
0: a kú sinmi òní ṣe ń gbádùn orin ìgbani.
3: mo ń gbádùn àwo tẹ́ ń lò lọ́wọ́ yẹn.
0: bẹ́ẹ̀ ni.
3: àwo ayébáyé mi bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn ni náà mi sì ń dùn ara mi sì ń yá dáadáa.
0: alùpùpù ọlọrun ṣeun kẹ ẹ lè bá.
3: lásìkò ọlọrun ẹ ṣe rédíò yóò yẹn bàjẹ́ lórúkọ jésù.
0: ami ami ami.
3: àmọ rí i gbọ́ o.
0: ami ami.
3: olúwa fẹmi ọmọ balẹ̀ sunwájú látọlọdẹ adégbà ìbàdàn.
0: ẹ ṣe àdúpẹ́ god bless you.

0: lorúkọ Olúwa ọ̀sẹ̀ yìí ó pé èmi àti yín.
1: Amen o.
0: Ó tún di lọ́jọ́ mẹ́jọ tẹ́mi àti yín ó tún jọ pàdé lórí ètò yìí orin ìgbani. Orúkọ tèmi ò yí padà o. Oyinlọla Ọlágbẹ́nro. Ire lójú èmi àti yín ó máa rí o.

0: bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn ni mo ṣe àlàyé nípa ọ̀rọ̀ kan nípa àwọn ọmọ iléèwé tí wọ́n jí kó tí àwọn èèyàn kúkú gbàdúrà wọ́n gbàdúrà tòótọ́ wọ́n gbà gidi gan ṣùgbọ́n àdúrà yẹn ò gbà mo wá ní kí ló dé mo ṣàlàyé nípa rẹ̀ nígbà náà lọ́hùn wípé n tí ń ṣe wá àwa là mọ́ o àwa là mọ́ tí ń ṣe wá torí pé amókùn ẹrù ẹ wọ òkè lẹ́wọ̀ ẹ wulẹ̀ mo ṣàlàyé mo fi bíbélì ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣé ẹ rí gbogbo àgbáyé pátápátá ọlọ́run ló ní ṣùgbọ́n n tí ọlọ́run dúró dè ni pé nígbà témi ti gbà nínú ẹ̀mí ẹ̀yìn ẹ gbà lé mi lọ́wọ́ mo ṣàlàyé fún yín gbà náà lọ́hùn pẹ̀lẹ́sẹ̀ bíbélì wípé ẹ gbà lé mi lọ́wọ́ èyí tó túmọ̀ sí pé ọlọ́run ló ní nàìjíríà ṣùgbọ́n àwọn bàbá wa àgbà ni àmọ́ tó dé wọn ò gba ilẹ̀ fún ọlọ́run ìṣẹ̀lẹ̀ wa ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ẹ wá ń pe ọlọ́run tẹ́ ẹ gbélé lọ́wọ́ fún ọ wá sọ wá di òpè bí ẹni pé ọlọ́run ọ̀dà mọ́ a wá gbàdúrà àdúrà gbà onírúurú ìlànà àdúrà ni wọ́n gbà sẹ́ni rántí pé mo mú ẹnìkan tí ń bálẹ̀ sọ̀rọ̀ wá àwọn kan láìpẹ́ tiẹ̀ ni wọ́n fẹ́ ráńgẹ́lì ní sínú gbó national park àbí nǹkan tí ẹ kọ́ àwọn ọmọ ń lọ mo rò pàngẹ́lì ọmọ ọ̀nà ní bó sì sìnà ní báńgẹ́lì ti sì báyà àwọn áńgẹ́lì ọ̀gá ti sọnù inú gbó ni kò tí ẹ yé èèyàn torí áńgẹ́lì ti lọ bẹ̀rẹ̀ sí ọmọ tí ń lọ bí oṣù kan áńgẹ́lì ò sì rí wọn kó jáde ẹ yé jẹ́ àtàrà wa jẹ mọ́. Nígbà tí áńgẹ́lì ń sẹ́tá áńgẹ́lì ọmọ ọ̀nà wọ́n wá láńgẹ́lì náà hẹ́pù ẹ̀yìn áńgẹ́lì tí ò lè kọ́ àwọn ọmọ iléèwé wa wá lò ní ọmọ rẹ̀ yín lọ́wọ́ njó látò gbọ́n. ibá tí ẹ̀dá kí wọ́n mọ̀ sọ wọ́n sùn sásìkò kan bóyá wọ́n ti gófìnì ìpìnrin pé ìjọba fẹ́ẹ́ gbégbèsẹ̀ kan káwá pé ìjọba rí ìgbésẹ̀ ń gbé wọn bá páńgẹ́lì ni ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọjọ́ bẹ́ẹ̀ mọ̀ ṣe àmọ́rin tí wọ́n mọ̀ kọ́ kókò sá ni páńgẹ́lì gan ti pòórá sínú gbó báyìí bóyá tẹ̀ ti kidnap páńgẹ́lì gan àkókò mọ̀. Ibo ni mo n lọ ni pe onírúurú ìlànà àdúrà làwọn èèyàn ṣe àtàwọn tó gbà ń ti ọkàn tára àtàwọn tí wọ́n gbà pé ká mọ̀ bá apá àgbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pádù àwọn ọgbà kọ gbà ẹyìn àdúrà àwọn ọgbà kọ gbà mo sì ti sọ ìdí tí ò fi gbà fún wa ṣùgbọ́n òun ní padà bẹ́ẹ̀ torí àsìkò tí ò sí bóyá àìtí ẹ̀ mọ táìtù ká mọ níìmọ̀ àwọn prógráàmù yìí bá pẹ́ lọ́wọ́ lórí YouTube ńgbà náà tẹ bá mi ṣe sọ wá jẹ́ ká mo fẹ́ ká wá wo àpẹẹrẹ àdúrà bíi méjì mẹ́ta tí wọ́n ti gbà sẹ́yìn gbà náà lọ́hùn ṣùgbọ́n tí ò tó gbàdé sìn ẹ̀dá wò yín ní fídíò àkọ́kọ́ ó níbi tí mò ń bọ̀ ó níbi tí mò ń lọ o mò ń bọ̀ òun ò tí ì dé o.
1: Lessons only by you see honor of people. Whoever is behind the killings in this country dies by that same means. In the name of Jesus, everyone behind the killings in this country, kidnapping and terrorism, they go down in the name of Jesus. Their seat, other people will take. Since they are busy shedding innocent blood, they will also die in the name of Jesus. The sponsors and the killers, not one will remain in the name of Jesus. There shall be peace in Nigeria and other countries. In Jesus' name.
2: There's any winner across the length and breadth of Nigeria. Except God has not sent me, he goes down there. All these bandits in the name of Fulani Hatsmen and all their sponsors, this week is declared your week of judgment. Come on, pray in the spirit. Invoke judgment. Invoke judgment on them. Invoke judgment on them. I want all the devils in hell to know there are still prophets in the land. Marcus Kateke Keto, Ebradia Ketano, Barisko Noboto. The week is declared a week of deaths in your camp. Everyone beheaded and now is declared released in the name of Jesus. So shall it be.
3: Yeah.
0: Koti ma labe osu meji bayi ti won ti declare day of judgment. The judgment is now, is now, is now, is now. Sugbon a ri nkankan to sele. Nkankan o sele. Lawon yan wa npe e wo ori bakan bakan won bere si ni bere bere pe Solohun wa sa. Solohun ye Solohun gan Olorun yi so real sa. Won bere si ni bere. Iyan lo wa je ki n dan bi ose merin seyin gba na. Ti mo fi bibeli salaye pe e ma blame Olorun o awon tin gbadu aigan ni awon tin gbadu aigan ni je ka blame o tori gba to ye ki won gba le yi fun Olorun ki won gbe ile Olorun lowo ko Olorun o le je alakoso le yi nkan mi ni won se kire o won fi gospel le prosperity ni won preach o won fi discipleship sile miracle ni won preach ka kire o bonika luku o se ri je ni won ba ka won so start the business in bi to won tin pa million gbe million gbe million pon ni gbogbo ojo Sunday ati laarin ose e wa ti pe yo ri mamonu gba mamoni ko gba aga iwa su mo won lowo nkan wa de tan e wa npe Olorun ti e le gba te le gbe gba orilede fun orilede ta ba gbe le Olorun lowo oun ni iru gba orilede be ki fo ti ki fa ya tori pa ti fi gba nso Olorun be ba gba orilede fo Olorun emi omo ti mo fe wi komoda bi so ku so e mo pa Olorun si mo e ma pa Olorun si mo mo ti salaye sugbon idan yi ni awon baba yi o ri wi ki won so wi pe a ti fail Olorun Olorun fi wa sipo ke ka gbe orilede le nlowo a si gbe le lowo orun aje ibe la nko sapo idire ta fi pe Olorun to Olorun fi dahun ibere ni won o ri dahun ni awon wa bere si ni ro pe nje Olorun yi wa mo sa nje Olorun n gbadua iru Olorun wo ni o je Olorun lede Nigeria to wa daju to wicked de be de bi pe omo osu meji nbe leyin abi amo ti nbe ninu igbo inu igbo ti won oko le si inu igbo tojo ti npa won to run ti npa won ki lo omo osu meji nje gan na ta ni ntoju re so Olorun wa le wa kiro ile ori be oni bi ti mo lo mo nfi ikanju de die die kun todun mo fe ki oro e ko di ojo mejo laipe nigba ti awon ibere nwa po to dabi eni wipe se nkan omo sa awon baba wa yi se nkan omo se agbo nigbagbo senu wa gba ka so wipe Olorun gbadua mo ni okan lara awon baba wa ti mo fi towo towo daruko baba Adeboye ni ba wo yewu po wo yewu won lo bo Olorun soro nigba tan wa bo Olorun soro won wa jabo fun wa nti Olorun ba won so iyin o lo wa ko mi lominu ti mo wa ni ki injiri ewo sugbon ba mo injiri ewo bi o se wipe mo wa ri ide kan to je kin ri kini kan ti mi o riri kini mo ri ti mi o riri emi omo pe awon omo kekeke kan be ni orilede Nigeria yi ti won gbagbo ti won o gbagbo pe Olorun be won mo po gan mo wa ri pe asa le dan question won ni asi a le fide Olorun mule fun won ni iru eti baba Adeboye so yi ko dan ibere tin be lokan awon omo yi o ti o ba ni oso Olorun se mo pa le so fun won pe Olorun be kini baba Adeboye so ngba ta won mo bere si ni bere ton ka du kun pariwo se wa ro Olorun wa se wa ro Olorun gbadua mo nti an sori inu video ekeji mo fe ka wo mo nbo
3: because of what was going on when the pain became almost unbearable, and some people were accusing me of being quiet at a time when I should be talking. I was compelled to cry unto God, because we have been fasting, we have been praying for a particular group of school children that were captured, and the kidnappers felt that the government was not reacting fast enough to give them the money they asked for. They slaughtered their teacher and showed the video to the rest of the world. And then some people began to speak, challenging those of us who said we have been praying. They said, you have fasted, you have prayed. Where is your God? So went to the Lord in prayer, in deep agony. So I said, Father, you've hurt them. He said, where is our God? Answer them now. And then God spoke to me, told me that as for the release of the children, it's going to be dramatic. But he didn't tell me the time or the details. And then he told me that that aspect, we should leave it in his hand, but that he would talk to me a bit about what will happen after this particular incident. And in some of the things he said, he mentioned what's going to happen to those who have been sponsoring terrorism and kidnapping in Nigeria.
0: Ẹjẹ́ ń ṣe ayin ògbé fọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ohun tó bá jẹ́ pé ẹ bá ń farabalẹ̀ bá mi bọ̀. Ṣé mo nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè tó ní kálukú ń gba ara ta pé ẹ mọ́ tàn wá jẹ mọ́ ọlọ́run kankan ò gbádùá mọ́ Nàìjíríà. So ngbà tí béèrè ń pọ̀ tariwo pọ̀ bàbá ní àwọn wá wọlé mo rò bóyá bí wọ́n ti mọ́ pàdé pẹ̀lú ọlọ́run. Wọ́n bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run wa sọ fún wọn wípé ṣé ẹni tí wọ́n bá rílíìsì àwọn ọmọ yìí bí ìgbà tí bí eré mọ dé ní ọ̀jẹ̀ bí ìgbà tá a bá ṣe eré yẹn ni pé ìgbà tá a kàn expect ẹ̀ pé ọkàn jẹ́ wẹ́rẹ́ bí ẹni pé ṣé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. Ṣùgbọ́n ìjọ tí wọ́n ó rílíìsì wọn àti ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ó ṣe rílíìsì wọn ọlọ́run ọ̀bá wọn sọ ọlọ́run wa ní ngbọ̀ ọba yá òun ọmọ sọ nípa rẹ̀ tí n bá gbé ìbọn dáadáa o ngbọ̀ ọba yá òun ọmọ ṣàlàyé nípa rẹ̀. Ṣáàdì tọrọ bá di ọrọ̀ àgbà a kàn kẹrẹ bí ẹni kẹyìn díẹ ni torí pé a gbọdọ̀ fi gbogbo ọwọ́ sojú abẹ níkò. Ọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ ṣáájú àsìkò tí mo ti ń gbọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mo ti rí i pé lábala ọ̀dọ̀ wọn lọ́hùn ó ti dàbí erémọdé. Bọ́ba jẹ́ wípé ọlọ́run a máa bá wọn sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run wọ̀nyí tẹ bá ń gbọ́ tẹ́lómi bá ń sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀rù kan jọjọ́ kò mú tí pálọ̀ wọn jọ sọ̀rọ̀ ni and God said son I say yes sir do you know kinikan and then no you can tell me God and God now say God now pe ah so ẹ̀yin àjọ ọlọ́run jọ ń jókòó face to face ẹ jọ ń takùrọ̀sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run yìí ń bá yín takùrọ̀sọ ní orílẹ̀-èdè yìí ó yẹ kí orílẹ̀-èdè yìí mọ̀ páwọn èèyàn kan ń bẹ tó ṣe wípé wọn a máa fẹ́ gbóhùn ọlọ́run létí wọn bí mo ti ń sọ̀rọ̀ yìí bóyá ni ò jẹ́ pé wọ́n ń rí ọlọ́run lójúkorojú èèyàn wa lè máa rí ọlọ́run lójúkorojú kí nǹkan sì wá rújú báyìí kọlọ́run mọ́ provide the solution sí problem yìí. Àwa ni ọlọ́run sọ pé wọ́n ó rìlíìsì wọn o ṣùgbọ́n àsìkò tí wọ́n ó rìlíìsì wọn àwọn ọmọ ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ṣe rìlíìsì wọn ọlọ́run sọ ọlọ́run wa pé létà òun ọmọ ṣàlàyé ìyẹn náà wà súnmọ́ ibi tí mò ń lọ tí àwọn ọmọ kan tí orí wọn pé mi ò lè borí wọn ò pé o torí mo rí post kan sì tí ẹnìkan náà wà confused pé confused generation la wà kí ni wọn kàn wà confused ni wípé wọn ń béèrè ìbéèrè lọ́wọ́ bàbá wọn ń sọ pé wọn bàbá ò ṣe dáa bóò lẹ́sìn máa béèrè ìbéèrè lọ́wọ́ bàbá bóò lẹ́sìn máa sọ pé wọn bàbá ò ṣe dáa ó yẹ kẹ́ ẹ gbẹnu lọ ni ó bá ṣe wọn kí wọn ó ṣe ó yẹ kẹ́ ẹ dá lé kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ ni wọ́n ti rí kí wọ́n wí ṣùgbọ́n tó lọ́n wà confuse ọmọ yìí pé generation tá a wà yìí generation ti máa ń béèrè ìbéèrè ni kìí ṣe generation àwọn gọ̀ǹgọ̀sọ àtijọ́ tó jẹ́ pé tí wọ́n bá sọ wípé ọlọ́run wí báyìí àwa náà wà gírì tí wọ́n bá ti wà báyìí tí wọ́n bá ti fọlọ́run kun àwa náà wà gírì ọlọ́run tí wọ́n ní kí kọ́ máa gbowó ọlọ́run tó ní kí wọ́n máa gbowó lọ́wọ́ tiwa táwa bá fẹ́ bá wọn nájà ká máa sanwó ọlọ́run ló ní kí wọ́n máa gbowó Sunday school pamphlet lọ́wọ́ nígbà bá tẹ Sunday school pamphlet yẹn tán a tó fowó rà á àwa náà wọn fi tẹ o àwa náà láà tó fowó rà irú ọlọ́run wo nu gan ṣùgbọ́n gbà tí wọ́n bá ti kọ́ lọ́ọ̀ ní kí la wá fẹ́ ṣe àmọ́wòrán tá a wà yìí láwọn ọgbà àwọn ó béèrè ìbéèrè tẹ́ ẹ̀ bá rí àlàyé ṣe fáwọn a jẹ́ wípé ẹ̀ ń jà ń bẹ́ẹ̀ tẹ́ ìpèlè ọlọ́run gan ẹ wá jẹ́ béèrè pé àwọn ọmọ yìí tí ó béèrè ìbéèrè torí mo ṣe lọ síbì kan kí wá béèrè wípé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tẹ́ ẹ wọ yẹ̀wù tẹ́ ẹ wọ létí ọlọ́run ọlọ́run sì wípé àwọn ó rìlíìsì àwọn ọmọ yìí o bí ẹni ṣeré ní òsè rí o bí eré ní ọjọ́ lójú wa o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òun o ṣùgbọ́n náà wá wípé òun ò fún yín details kí ló dé sọ́lọ́run ọmọ details ni èyí tó wá ṣe kàyéfì jù bẹ̀ ni wípé nígbà tó bá yá àmọ́ sọ létà se olorun na ni nfi oro tin pa awon eyan lekun so di later so n lo so di later olorun to ri omo osu meji tin be ninu igbo ninu ri ninu orun ninu ojo ti e fa nje ti orogun se olorun na ni so oro yi di later to ba je pe olorun kan be tin fi ru owo later bayi moro se oni da ka fo olorun sile ka lo mo sin kori ko to tori kori ko to lo sa ti toju omode kori ko to ma je ko mo mi o ku ori sa ewe ma je ko mo mi o ku kori ko to ma je ko mo mi o gbona ori sa ewe ma je ko mo mi o gbona emi mo nsalaye oro ko le ba aye wa ni e mo fojo pojo mi o ke mo fojo pojo mi o ehn sugba je asalaye oro ko le ba aye wa boosa kan be osa kan ba nbe to lohun ni je ko mo oku boosa kan ba nbe to lohun ni je ko mo gbona boosa kan ba nbe to lohun ni je ko mo orun boosa kan ba nbe to lohun ni je ko mo ojiya se ko ni da ka sin osa hun do lohun ti o mo foro omo se later ngba tin ba rayi lo lo fi je wi pe bodi eyan ba wa pe to ba bere bere teni kan ba no wa confused se ri pe nkan lo wa confused to to to ba no wa confused tori pe generation yi wa confused se ri pe nkan lo wa confused ni to to tori laye ojo hun nti an ba ti wi lohun wi sugba won omo ti wa nbere bere nsin pe so wa lejo lohun to da won omo de to to ni o foro won se later ngbo je pe abi amo gan ko ni gbogbo omo re ko mo ta ti were olohun se wa wa to si ngbo ti awon omo yin se won won won ninu gbo to foro won se later ni a fi sọ pe se o wa ni da ka awon baba imo da le ki won mo soro mo ti ki won mo soro ti o ku won si yoyo lo tori won ta n gbo lori gbogbo pepe ni o ko fi yan pe won do olorun mo gbogbo awon tin be loke won baba yen won o fi olorun ti jesu fi han wa mo won o fi olorun ti gbogbo omo re ti ki ko ti kun han wa mo won o fi olorun ti si baba wa ti n be lorun han wa mo won o fi olorun ile ti gbongbaroye han wa mo won o si wa mo alaye ti won o se fun wa pe awon la won se afowo fa n tolorun o fi gbo mo o tori pe ngba ti won ti fe tele tipetipe ti won n palapalapa ni won ti ta orile ede yi fun awon emi orisa awon emi orisa ni n sakoso koda ninu ijo olorun gan awon emi orisa ni n be lori pepe ide abajo re o nigba ti mo wa ri isele kan to sele lori oro yi tori ti e ba mo e ni mo jamba ti awon kini ko ba ijo kristi fun gba akoko ni mo ri awon atheist awon wo na pe ba won awon eyan ti e believe pe oso olorun emi ma ro ko kere ni won wa nigba odun die seyin a mo pe taye so laarin ara won ni sugbon leyin taye so laarin a fe mo bi meta mi mo to so pe oso olorun lori lede yi ehn ko sẹni kan mi ro pe ni awon be ba si mo eran mi leti o eyan bi meta to bo si gbangba wi pe ko so olorun a se ran ta wa yi asi awon omo yin universities asi awon omo yin institutions asi awon omo kekeke ti won je abarapa tori won pe yi ase won ti so pe oso olorun won o wa ayo so nkoro won ko ra won jo bi egbe won ni e ma soro olorun fun wa mo ko si olorun nibi kankan egbo se nta wa ri ni ijo yi so fi yen pe olorun wa sa ibi ti mo tu wa concern niyan temi o tu wa confused so gbe temo wa concern wi pe ijamba mo ti sele wahala mo ti wa awon omo kekeke ti o je leaders of tomorrow awon omo kekeke ti e ko lorun o prepare ki won gba batin lorun baba yi won ti e se re won o se re ki won gba ki won o tun se asa won gan ti conclude lokan wi pe ko se olorun e ja wo group of awon atheist o ni Nigeria wa yi ti won ni oso olorun laarin awon omo Yoruba e ja wo mo nbo
4: Adeniji Oluwatosin. I am a Christian and I'm here to debate 20 atheists. I picked that sister.
5: One thing that Christians lack is lack of critical thinking.
4: You cannot even define what logic is to start with.
5: I know what logic is.
4: Okay, what is it? Logic is a principle of correct reasoning. And we have four fundamental laws of logic.
6: Okay.
4: We have laws of identity. We have laws of non-contradiction. We have laws of excluded middle. So these laws are what are prescribed how we reason rationally.
5: Which God? The one you believe in.
4: I'm a Christian.
5: I don't think that God exists. So if that God doesn't exist, everything that comes after him doesn't exist.
6: Please return to your seats. Tosin, pick a new person to debate.
4: Yeah.
7: Can I throw this thing down for my own glory? It's Mike.
4: Is it your own?
7: Oh, God own us. Is that what you're saying?
4: Oh, yes.
7: How?
8: No, what we're against is the concept of a God, a universal God.
0: Se mo ti ni won ni ma play video to po mi ba play kini e dada so ba nkan akoko ti mo fe ke re mi se ndi fun gba akoko ni o boye yin ti wa ri be tele ninu video te wo yen e koko wo awon odo ti won ni ko so lorun awon bi 20 ni group yi o won po gidi gan o ki je pe be se mo re o awon oju te nwo yi omo Nigeria ni won omo Yoruba kun arin won boye omo University Ibadan wa nbe boye omo University Ebule yin wa nbe e wo awon odo ti won tapa ti won tagun e wo awon odo ti future won ye ko bright abi ka ko bright e wo awon odo ti won wa healthy e wo awon odo ti won wa energetic e wo awon odo ti won wa highly spirited e wo awon odo toju won dan ti won ni opolo won wa ko ra won jo won ni 80s la won iyen ni pe awon ogbagbo ni po olorun ninu nkan ti won wa so ti mo fe ka gbeyewo mi o ni to kini e play do e n wo loju kini bo ko fe ka mo ri bi won se po to 20 ni won enikan na ni Christian tin ba won soro ta won 20 ba ko ra won jo o fi en ko won kan wa represent won ni won po gan nigba ti are enikan to represent Christian o fi en wi pe emi o mo pa won yen ti e ti wa da group kan le bi ani o so le mo soro lohun fun wa but ni nkan pataki gbono nkan pataki ti won so ti mo fe ka wu ronu le lori o ni wi pe eyin Christiani kebo lo so yen ni wipe e ki wa critical logical yen ni wipe e ibere yo ba re nu pe e wa critical npa wipe ke fi ibere ke ibere ti an ba ti so fun yin pe Holy Spirit wi e ti gba ti an ba ti so fun yin pe Olorun wi e ti gba nti an ba ti wi e kan ma se bi gogo su ni awon o wa ni gba afuta won ba reni down ibere awon ndo faru okunrin yi to do waju yen to je Christiani to fe debate pelu won boya yi mo o le fi olorun han won sugba ki se debate won mo fe ke ri nti mo fe ke ri ni pe asi awon odo wa Nigeria ti gba pe o so olorun tori pe awon fe bere ibere e se ri down si bere won be ni bi awon baba wa na se ri down si bere won ati bi aye igba to ti bo seyin bi I say bere to ba wa bere won ni you are confused so e ko mo bere oro to ba so pe nte so ye oda won ni you are confused so e ko mo so pe nti won so oda awon mo e wa lawon ni gba iyen ni wi pe ibi to ro de duro lagbo ni gbagbo ase ati e tin ati ha nkan ti n baje koja ba se ro nkan ti n baje koja ba se ro e gbo bo lawon mo e o si gba pe olorun be to ba je pe n ba lanfani video mi lojo ojo mejo ki n fi video bi won se n demonstrate agbara han yin inu church ikankan command enikan pe wa o ma je ko sun sin ko de se n to le je o boya ma mu video yen wa bi igba je ba n se re ori itage o sa o fa tegun si o ni o sun lo ba sun won ma jiti afigba to pe lo nkan pe ya wake up lo ba wake up o n demonstrate agbara olorun niyan o se ranti Johnson Sulaiman to ni won kidnap enikan fokon la selon fi gba won se ran ti en to pray en to leti to bara re loyinbo agbara olona Nigeria na niyan o okay ngba teyin o ni bere to je pe gugun ti an ba wi lo se dede ara yin amo awon mo wa wi pe to ba je be lagbara iril kilode ti won kidnap awon mo yin te le gbe won pada kilode ti e pe olorun leleyin ju anu tolorun wa fi laju re sile ti won ku awon omo kekeke sinu gbo to wa ni leta lu won mo ba yin soro nipa re so gbogun ori mu sugba nti mo ni wipe ki se pe olorun na lori be se npe yi o ibi te ba je de ni o eyin le mo n to se yin o eyin le mo n to se yin te fi po olorun ti o fi dahun o eyin le mo wipe e gbo orilede fun olorun l'olorun o se ni nkan kan se pelu orilede yi o eyin le mo pa won pastor yi awon baba e na ni yan are orilede fun wa eyin le mo wipe emi aimo emi iborisa na ni won fi operate ni ijo olorun o le fe pe ni ijo nbi ti emi ma mo ni ti njoba egbo olohun wo le fe po inu ijo nbi te tin practice spiritism so nkan wa baje tan won wa bere bere le dahun le wa nbinu awon mo iwa ni awon ogba po olohun nbe ewo ijamba te mu ba ara kristi nitori ibi te baje de eje bere eje karale kin gba pe boya nti mo wi un awon mo ijebi boya ko ye ki eyan o ronu nto to ke bere bere ki won dahun boya te ba wa ri bere dahun so ye ka won mo tele olorun ti o fi han wa bi olorun to wicked ah ipe ti po hello
9: pastor kole
0: e kale oda e tun ko mo ngo yin
9: pastor kole
0: yes sir yes ma e kale ma
9: e ko do
0: meta yes ma
9: yo ti ri ni o ki n koko so ni
0: yes ma
9: ko ti si wa
0: ojo opo yo ojo ese mo dupa ti ile ita mo npe boya hello tele nko yes ai kale
9: tele ti oro ni
0: e
9: da ko da si ati ku ni ni ta mo kon ba da wa ni ni wa a wa ta ba ni ke a si le duro ni a ri magi to wa ni ni ke ja duro ta mo pe awon ojo ba gan ori won pe tawon general tawon asin lo bi ajo taudu ni gojo go le mo
0: won fe yin won ti
9: nje pe ki tawon ton wa nle nje pe boya won ogulo won mo pe agbara won ma lo le si ni
0: be
9: na ni se olorun se o se lo mi ni gogo ye se ni to fi je pe olorun ti wa mo se lo eyan ba ni okan olorun lo olorun ma lo
0: oda ese mo dupe
9: pe ni to tobi
0: oda ese mo dupe ese gan tori pe po gidi gan mo se mo se kankan ke won da be pe awon eyan o lanfani ati da se oro yi pupo mo oju temi fi wo mo boya be na lo se ana won me se won je bi ni won ni oso olorun mo sa won baba e fo olorun won to to se nti won wi se ko da be npo olorun se ko jo po lo se mo ti pele elo
10: ibo ni
0: elo e ka le oke
10: elo
0: elo
10: e ka ta
0: mo ngbo yin e ba mi se soki ero po lori opo yi
10: orúkọ mi ni àfà ọlọ́run dánú láàrin ìkòyí lẹ́fẹ̀ẹ́ ọ̀sùn àwọn ọmọ ọ̀lẹ́ẹ̀bì ṣùgbọ́n ká nígbàgbọ́ sí gbogbo àwọn ọmọ ọlọ́run sì wà síbẹ̀ torí ọlọ́run tó dá ikú tó sì dá ìyè ń bẹ.
0: bẹ́ẹ̀ ni ó ti rè o ìpè tí ẹ bá mi sí sókè ìpè pọ̀ hello ẹ kalẹ̀ yes. hello eka eje ba mi si soki mo ngbo ni okay network yin o da ha order do mi lale yi network o ti network ni o da bi kini sele hello yes ma yes
10: eka le
0: o
10: ejo olorun wo ni se wa ni asiri ni be le se awon to so pe olorun si o ku ni asiri so pe wa awon eyan wa
0: lo mira pe lo hello
11: hello mi sa kule
0: e je ba mi se soki mo ngbo yin
11: e wa won mo lebi
0: okay
11: won je bi se ko ti mo ara igbagbo gan ba e pe gbogbo tin sele o ra gbalagba gan ka mo lodo
0: ka mo so mode oda
11: e ka mo lo mode igbagbo gan din ti du tu se won wa lebi ni won lebi o
0: ese mo dupe
11: olorun wa wa to so
0: balance e na ni a ni fi sibi kan sugbon mo ko fe ka ri o di gbagbo ba ta ba ri la mo ke problem wa la wa wa solution sugbon gba ta won baba awon eyan e o ri awon mo tin bere won bu won ni won ni won se bere won se ta baba lenu won ti wa confused provide the solution si bere won na o e lo lohun gbadua awon mo kan wa nugo le ndosu meji won o jade e si gbadua e rangeli lo e de ki won de e de ni down awa be lo yin e lo lohun so pe later ni won mo salaye didirin awon mo wo le ro pe n ba wi ta won baba ba ya didirin awon mo yo ya didirin sugbon ti mo wa wi ko ni pe ko so lohun to ba je pe egbo mi bi ose merin seyin I down ti won o le down mo ti down onikaluku hello
12: Hello, sir.
0: Yes, sir.
12: Hello.
0: Hello.
12: Baba Kole Melo.
0: Yes, sir.
12: Only can talk for you. Ìgbàgbọ́ ti kú ti pẹ́ Nàìjíríà. Eléyìí ìgbàgbọ́ kọ́ ìgbàgbọ́. Kí ṣe bẹ́ẹ̀ tóun ó bá láyé lóun bá padà
0: dé. Ẹ ṣe mo dúpẹ́.
12: Ìgbàgbọ́ owó máa mọ́lẹ̀ ni wọ́n gbé iwájú àwọn yẹn.
0: Ẹ ṣe mo dúpẹ́ torí mo fẹ́ mọ lọ. Kókó ẹ̀ nìyẹn. Àwọn ọlọ́pàá náà gbàgbọ́ ni wọn ò fi rí gbàgbọ́ mọ́. Àwọn ọlọ́fọ́ ọlọ́run míì hàn wọ́n tí wọn ò fi rọ́lọ́run mọ́. Àwọn ni ò manifest ọlọ́run nínú ayé wọn lẹ́yìn mírékù. Ẹ wá jata, ẹ wá jepo, ẹ mọ rí edé, ẹ wá ẹ mọ arangẹ́lì ṣe ẹ mú káàkà kí n gbé wá. Sọ́lọ́run nu. Sọ́lọ́run nu. Ẹ gbọ́ orílẹ̀-èdè fọ́lọ́run. Owó wọn orílẹ̀-èdè lẹ́jọ́ ń ná. Ẹ gbọ́ orílẹ̀-èdè fọ́lọ́run. Ẹ̀yin lẹ́ ń fira yín sípò nítorí owó. Ẹ sọ bí tẹ́ ẹ ti sọ́nù. Bóyá ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rí. Àwọn ọmọ tẹ́ ẹ preach gospel fún. Wọ́n wá ní ọ̀sán lọ́wọ́ ẹni wọ́n ṣe ń béèrè question. Ẹ jẹ́ kí n mọ fàdí àlẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀dà àwọn ìpè yìí pọ̀ ẹ̀lò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní àwọn ìpè náà ẹ̀lò. Mi ò gbádùn àwọn ìpè gan torí kò fi gbàrà clear. Ó ń jára wọn ó tún rí bákan bákan. Ẹ jẹ́ mọ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó kà mí lára sá. Ó ń kà mí lára. Ó ń dùn mí àfẹ́ ń bá rí bí mo ṣe rí. Ẹ̀lò.
13: Lẹ́bí mo ṣe sọ tẹ́lẹ̀ mú ní àwa ti gbọ̀.
0: Ìpè yẹn jára wọn èlò.
14: Èlò
0: ẹ̀ka alẹ́ bá mi sí sókí.
14: Bàbá kò ní rẹ́yìn lórúkọ Jésù.
0: Àmì o.
14: À ń gbá sí ẹ̀yìn náà gbádùn ara yín o.
0: Àmì ẹsẹ̀ mo dúpẹ́. Àmì ẹsẹ̀ mo dúpẹ́. Ẹ jẹ́ mọ̀ ẹ̀yìn kò ní yẹniyẹni kí lè mọ̀ sùn. Yóò dàbí kí mo ti ṣẹ́jú mẹ́ta ni mo rí tí n bá ṣe prógráàmù yìí. Bẹ́ẹ̀ sì ni a ti ń lọ bí 40 ìṣẹ́jú. Ẹ jẹ́ bóyá tó bá dijọ́ mẹ́jọ mo lè mọ eléyìí tí mo sọ yìí. Torí ibi tí mo parí sí kọ́ ni pé mo lu àwọn ọmọ ńlọ́gọ̀ ẹnu pé bó ṣe rí ni wọ́n wí. Ṣùgbọ́n mi ò dá ọmọ lẹ́bi ẹ̀yin bàbá ẹ̀ ni mo dá lẹ́bi ẹ̀yin lè fọ́ lọ́rùn hàn wọ́n. Wọ́n sì béèrè ẹ̀ lánṣà. Ẹ wá ń ṣe damage control. Ẹ ń kọ́fà. Hello.
15: Hello, bàbá Kúnlé Bèlú.
0: Yes, ẹ jẹ́ bá mi sí sókí.
15: Àwọn ọmọ yìí ò lẹ́bi o.
0: Okay.
15: Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ ìgbàgbọ́ dà lónìí. Òun ló jẹ́ kí wọ́n máa sọ tí wọ́n sọ. Bá mọ bíbélì ẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ló jẹ́ wípé wọ́n ti sọ àwọn ènìyàn. Wọ́n ti sọ wọ́n dẹrù lábẹ́ wọn. Ẹ lọ máa ṣiṣẹ́ sáàmọ́
0: kówó wa. Ẹ máa kówó wa business ni.
15: Ẹni tí wọ́n bá ń kó ètò ń kówó fún wọn, àwọn ni wọ́n mọ̀ nínú ìjọ.
0: Ẹ ṣe mo dúpẹ́ ẹ mọ lọ sáà ẹ jẹ mọ lọ. Mo gbọ́dọ̀ gbogbo ètò lásìkò. Mi ní lè gbé ìpè kankan mọ́. Mo fẹ́ fásáìsì ẹ̀ wípé Ìtíkúnlẹ̀ Bello wí kọ́ ni pé ọ̀sán lọ́hùn o. Torí bí a bá ń sọ̀rọ̀, àwọn kan bẹ ti ń sọ̀rọ̀. Torí sọ̀rọ̀ sọ̀rọ̀, òun ni sọ̀rọ̀ fi mọ́ sọ́ra. Mo pé ọ̀sán lọ́hùn o. Bíbélì sì yé mi o. Níwọ̀n ọ̀fà orí ọ̀fẹ́ tí mo sì ní, èmi fúnra mi dá Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n tí mo wí ni wípé gbogbo ohun tíjọ ń ṣe yìí láti bí 40 ọdún sẹ́yìn, kò sí Ọlọ́run kankan ń bẹ̀, business ni. Ìyẹn làwọn ọmọ fi wá pé kò sọ Ọlọ́run torí ẹ̀ fọ́ Ọlọ́run hàn wọ́n. Tí wọ́n bá béèrè ìbéèrè ẹ ní orí wọn ò pé wọ́n sì lè mọ̀ béèrè ìbéèrè. Nígbà tí ẹ̀ sì lè dá béèrè wọn, ẹ sọ fún mi pọ́ Ọlọ́run wà ní tòótọ́, ó sì lajúlẹ̀, wọ́n sì kọ́ ọmọ kan lọ fún bí oṣù méjì. Ẹ wo. Ṣùgbọ́n mi ò sọ pé ọ̀sán Ọlọ́run o. Tó bá jẹ́ pé àwọn bàbá ìbámọ tí wọ́n ń ṣe, ó yẹ kí wọ́n wá ṣe ìpàdé àpérò pé ńbo láti mísì ẹ̀, ńbo láti dójútọ̀ Ọlọ́run. Kí ló dé tá ń bẹ lórílẹ̀-èdè yìí tí wọn ò rí Ọlọ́run tí wọ́n tún sọ fún wa pé Ọlọ́run ò sí? Bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ tẹ̀ ń pè ń wòlíì, ẹ̀ ń ṣiṣẹ́ pásítọ̀, ẹ̀yìn lẹ fẹ́lì fẹ́lì ọyín ló jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kóra wọn jọ. Kò sẹ́ni tó láyà láyé ọjọ́ sí tí ó sọ wípé òun jẹ́ ẹnìkan tó gbàgbọ́ pé ọ̀sán Ọlọ́run wọn ti wá ní fẹ́lóṣípù. Èyí tó túmọ̀ sí pé tá a bá sọ́ra yóò di fẹ́lóṣípù tí wọ́n máa pọ̀ sí o, ni wọ́n bá di fẹ́lóṣípù of the 80 kí ni wọ́n pè àwọn 80s làwọn náà bá máa kọ́ ilé ibi tí wọ́n ti máa dára wọn lẹ́kọ̀ọ́. Wọ́n wà pé kí ló fà á, ẹ̀yin lè fà á, ẹ sì wà láyé, ẹ wà láàyè. Wọ́n sì pé ọ̀sán Ọlọ́run torí ṣe eyín sọ pé ọ̀sán Ọlọ́run. Business lẹ ń ṣe. Owó lẹ́ ń pa. Nígbà tí àwọn ọmọ tí ń kọrin, tẹ bá ń pè wá sọ́ọ̀sì wá kọrin 30 minutes, tẹ́ ń fún wọn 7 million. Sọ́wọ́ Ọlọ́run lẹ̀ ń ná bá wọn. Ṣé ṣe Ọlọ́run làwọn náà ń ṣe? Ẹ wá lọ́lọ́run kan bẹ́ẹ̀ nbìkan. Ẹ pọ̀ ọmọ kan wá kọ́ wá kọrin 30 minutes. Ó ṣáàjì ń 7 million. Ẹ̀yin náà fún un. Torí pé ẹ̀yin náà mọ̀ pé ẹ pawó náà ni. Tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń pa ẹ̀nà bẹ́ẹ̀. Business center ni church dà. Ẹ wá ni wọ́n ń rí yín fín. Ẹni wọ́n ń béèrè ìbéèrè. Wọn ò tí ì béèrè ìbéèrè. kọlọ mọ jọmọ lu yin ko lori pupiti e wo mo n lo kun lebe lu mo je apostolic movement ibi tokan o ti ye yin apostolic movement youtube channel e pada ba mo orisa e lo wo ata o messages wa mi to wa nbe the incredible life change o ti e titan ni kin so kin mo wule so pa ye but yo wu mi ke lo si ori youtube channel apostolic movement youtube channel e pada ba awon orisa awon kan te wo laipe mo na ese wo ni won na se wo won ni nkan wa ya won po a si n tesiwaju laipe lori apa karun atapa kefa yes apa kan ni lo si deun ikarun ati kefa a lo sibe laipe ko lebe lu mo je number te pe mi si leyin eto te ba ni te be so e ma je ko ja le sa 080 63 93 0261 080 65 93 0261 ade tu beli si n waye un gbogbo ojo sunday ago ka bus meji abi nkan ni te ba ago ka bus meji ni ago ka bus meji gbogbo ojo sunday awon kan si n bere pe awon ogbomo ago ka bus meji gbogbo ojo sunday ade tu beli apa ni jo mejo eseun

ti ń wọlé ní masauzi yín ẹ sáwọn akàkàkà ìdúgbò kẹsì bìnrin jẹjẹ ẹbọ ọgbẹni ọdẹyẹmí ọmọkúrè ó ti dé pàtí ọgbẹni ọdẹyẹmí ọmọkúrè owó òde má kò bí ìrìn tiẹ lálẹ yìí obìnrin méje lóko dání ẹ sì ẹ dé sí ni ẹ fẹ pa mí ni ìlú lẹfù mí náà ọmọkúrè obìnrin méje ìwọ nìkan.

retí ẹ pọ̀. Alómìlámù ọ̀rẹ́ tèmi olóríire, ẹ má gbọ́. Ẹjẹ́ àjọ gbọ́ ìwọ náà ọ̀ní ronú mọ́ ọ̀lẹ̀ ní ẹ̀jẹ̀ rúru láéláé. Ọ̀rí gbogbo èèyàn tí bá ti ń la patẹ́ńsàn bọ̀ bá rọrùn sùn bọ̀ bá ti ń gbọ́.

0: wọn mọ pé ìfẹ la ní
1: lòun gbé ilé ẹfọ
0: ma fi kẹ ẹdẹ báwo bí méjì dẹsùn bí méjì ni pé ìwọ aya nífẹ ọkọ rẹ wọn ò sọ pé káwọn nífẹ yín o wọn ní kẹ ẹ nífẹ wa pẹlú bọ bí méjì wà tó pé àwọn ọkọ ká tèkì àyín ká tọjú yín.
1: brother sister soya o.
0: àmọ́ ìfẹ́ ta bá máa ń nà fúnra wa wọ́n tún wá nífẹ̀ẹ́ ju bẹ́ẹ̀ sí nífẹ̀ẹ́ wa lọ ẹ wà lóbi àti dìdìrì ni ìdí ẹ̀ sì dìdìrì ọlọ́gbọ́lókè wàláyàwó ọkùnrin orí wa pé àìsí dìdìrì ẹ wà mọ́ ọ ní mógún.

ọgbẹ́ni ọdẹ́yẹmí mẹ́kúnrẹ́ ọgbà ọdún mo ti sọ́nà but mo lè fún ẹ. Orí àwọn fans mi ni ẹ. Kí ló mi láàyè ní Kongi? Wọ́n náà bó ṣe gbàgbé lọ́wọ́ bí kò lọ jẹun díẹ̀ lọ́dọ̀ TSG Kitchen.

0: ọ̀rọ̀ owó náà ni.
1: Ẹni tó lè náwó kóṣùn sẹ́yìn, kóṣùn sẹ́yìn.
0: Ìmọ̀wò jẹ Peters.
1: Ọ̀la wá ń tẹ̀.
0: Arẹ́díyá náà ti dé pàtí, arẹ́díyá yá, ó ti wọ pàtí o, ọmọ mi tó

0: ẹ wọ pé tí àwọn ọkùnrin bá nífẹ̀ obìnrin tó bá dáwà lọ ní kánò a lè rí sèdí kánò mi ò mọ tí ó fa kínní yẹn nígbà tí ádámà tí fẹ́ wà dọ̀gbẹ́ eden jẹ́pẹ̀ pé ọlọ́run ní kẹfẹ́ ra wọn ọkàn ọ̀dún pé kí efa kọ́ bá àsìsì ádámù ní kọ́mọ̀nà lọ́wọ́ ni. tó bá kẹfẹ́ ra wọn ni yóò sọ pé ẹjẹ èso kò tó fẹ́ pé wọ́n jèso ó ní ẹ bá jèso kí bọ̀rọ̀ kì kí ẹ bá sì kí bọ̀rọ̀ kì ní èso túnmí èso yẹn nu kò ní wọ́n kì í tẹ́ jèso kò ní wọ́n jèso kò fẹ́ kẹfẹ́ ra wọn nu. àwọn bá ti lè tọ́ èso wò tí wọ́n ti jèso ọkọ̀ wa fẹ́ ra one time.
1: ìtọ́ ọ̀rọ̀ ló wá tún sọ tó wá tún fi tọ́rọ̀ ṣe.
0: obìnrin bọ́ bẹ̀rù obìnrin o.

ẹlòmí ò lè rẹrin alẹ́ nìkan ìkọyàwó tó jó ní ọba ẹ̀dùn kọ̀kọ̀ kọ̀kọ̀ fọ̀tọ̀kọ̀lọ́fà ká gbalẹ̀ tì ní pé mami àti ẹ̀rẹ́rin jáde ẹ̀dùn kọ̀kọ̀ wà lùsì.

Àwárẹ̀ ń bọ̀ ń bẹ lọ́jọ́ mẹ́ta yìí, à ń bọ̀ ń bẹ. Lójú ọ̀sẹ̀ kààbọ̀ sísìnyìn náà. Ọmọ, àwárẹ̀ ń bọ̀ ń bẹ, à ń bọ̀ ń bẹ. Ah, bọ́lọ́jọ́ dà, bọ́lọ́jọ́ wọlé kẹ́lẹ̀. Bọ́lọ́jọ́ wọlé kẹ́lẹ̀ káwọn èèyàn mi ní kú tọ́nu. Lùyàwó mi kanu.

gẹ́gẹ́ máa lọ tọpá mo fẹ́ lọ owó bìrẹ̀ lùkù kan. kò sí ìkàlùkù tí ó sì obi alùpùpù tó sọ pé mẹ́tọ́pá ẹ̀ tọ́lọ́jà ẹ̀ lọ tọ́lọ́jà.

ti ẹ̀ tó tẹ́ nìkan tí bẹ́ẹ̀ dọ́gà nígbà yẹn. Fọ́nbọ́n Ladies Free Night ọjọ́ Wednesday. Wọ́n á fi àwọn orin yìí lé. A lọ pàtí tirẹ̀ pàtí ìtọ́nà rẹ́ẹ̀dì pàtí gidi kọ́ ayé ìgbà yẹn. Ni màá fi pè ní disco disco. Àwọn Chrissy Jones. Àwọn Tina Charles, Tina Turner. Diana Rose, Whispers, Salaman. Olórin pọ̀ báyọ̀ bàjẹ́. Ìjọba wa láwọn ò fi ẹmọ kẹ́kọ̀ọ́ nílùú wọn. Gbígbà Nàìjíríà àbá lọ́gbà yẹn láwọn olórin yìí. Bá lọ ni àsá ọmọ ti a gan àti ń gbìyànjú gbìyàn lọ ọmọ ti a ń bì gan wọn gbìyànjú. Àbáyé ìgbà yẹn dùn gan o ọlọ́sẹ̀. Àìgbélé every Saturday ni Saturday Wednesday Friday. Ọjọ́ Jímọ̀ ni TGIF thank God it's Friday. Wednesday ni Ladies Free Night àwọn obìnrin yìí sanwó wọlé. Ayé ò sí pàtí sọ́rọ̀ ní ìmọ̀. Pàápàá pàtí alẹ́. Ibo wọ́n bí anybody kú rí kó lówó ti pàtí alẹ́ náà.

ẹjẹ́ kí fún yín ní abẹ́rẹ́ oru péréte abẹ́rẹ́ oru péréte náà ni oye sì bá ọjọ́ ọjọ́ ti lọ ga ọjọ́ ti lọ ọjọ́ ti lọ abẹ́rẹ́ oru péréte nínú àfún yín yóò lágbè lọ sùn láti àwọn ju wọ́n ti máa pé ó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ nù abẹ́rẹ́ ga ẹ̀ tiẹ̀ nígbà àfún yín péréte náà ni péréte péréte péréte abẹ́rẹ́ oru péréte máa wáyé fún yín ok ọ̀yá ẹgbà abẹ́rẹ́ oru. Ẹgba abẹ́rẹ́ oòrùn òun ni ká ẹgbìsùn ni ẹgbìsùn abẹ́rẹ́ oòrùn ẹgbìsùn.

ọjọ́ Tuesday lago mẹ́sàn-án ni ètò ẹ̀wọ̀n òjòlé lago mẹ́sàn-án lẹ́jọ́ Tuesday ẹ̀wọ̀n òjòlé ẹ̀ ní dé ní ẹ̀wọ̀n ẹ̀ nílé ẹ̀wọ̀n ẹ̀ máa dúdú ẹ̀wọ̀n òjòlé kẹ́ẹ̀ bá fi kọ́gbọ́n àwọn ọ̀ràn pẹ́pẹ́pẹ́ tó ní gbìyànjú gbé ẹ̀wọ̀n tí ó ẹrù bí ó lè gbìyànjú gbé ẹ̀wọ̀n tí oríṣi ọ̀ràn la máa ń mú wá. lọ́jọ́ mẹ́ta ẹ̀ rí i pé ajínigbé nǹkan kan lọ́tùlọ́sì ọ̀ pọ̀ gbòòrò báyìí ṣòkòtò mi rò. pápápá àtìlọlé pápápá àtìlọlé ètò tẹ̀sán. àmì ò ẹ̀ṣẹ́ olúpẹ́ o. àwọn kan wọ́n tún tẹ̀wọ̀n lẹ́nujọ́ mẹ́ta yìí. ìsajà pàdé ẹ̀rìn báyìí ẹ̀ sì wọ́n sọ̀rọ̀. ọjọ́ tuesday lago mẹ́sàn-án alẹ́ ni o mẹ́sàn-án alẹ́ ní 32 FM 94.9.

0: jẹ́bẹ̀ jọ lórí ètò kásùlà yọ níjọ sunday pẹ̀lú ògùjọ lọ party program tá a ní náà nù àgbẹ̀rẹ̀ àwọn àdọ́bà dubai lọ níjọ́bẹ̀ jọ èmi ní màá wá ẹ̀yìn láàmà bá ọ wá wu ní kájẹrẹ pẹ́lẹ́ lọ́dọ̀ dáadáa òfà burúkú sẹ́yà jọ jẹ torí pé mọ̀jẹ́ jẹ́jẹ́ mọ́ fẹ́ẹ̀ kú òun kọ́ ni yóúnjẹ mọ́jẹ́ ọ̀dọ́ gẹ́gẹ́ ni yóúnjẹ àásùlà yọ àjìlájọ orúkọ tí mi gẹ́gẹ́ ni akeem hamzat èmi lọ mọ inú òjìmọ̀kọ méjì ọmọ ọ̀dẹ́gẹ́dẹ́ tí ìbí tó ẹ̀ lámọ́kọ tí ọ̀bọ̀dọ̀ jìnà ìgbà láyé fábàdà títí jọ́bẹ̀jọ pàápàá títí túsùdé lórí ètò ẹ̀wọ̀n jọlé lago mẹ́sàlẹ̀ àásùlà yọ àjìlájọ àwọn àdéhùn tó dúró wọ́n jù kú àdéhùn tó dúró àlàfọ́
1: Thank you.

ẹ jẹ́ rẹ ti kalẹ̀ ní kábàrí ó ti ṣe ìlàjà láàrin àwa àtọ́lọ̀ nítorí náà olúwa tí ó dá wa láre ń bẹ̀rẹ̀ ta ni yóò dá wa lẹ́gùn ẹni kó súnmọ́ tòsí mi

0: gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́yẹ dúdú.
1: Every joint of eyes of black witch
0: lórí ogun àbáwá yẹ.
1: Over your divine glory.
0: Kí wọ́n fọ́dà
1: ní ìlọ́gbọ̀.
0: Òkè tó tì ọmọlé.
1: That mountain has shot you in.
0: Ó ní mo wá bá wí lónìí.
1: Ìfọ́n tàkì bẹ̀ ń dùn.
0: Àkọ́kọ́ owó lè yẹ mọ́ gbógun tòkè.
1: When you bring back against those mountains.
0: Nígbà tí àti lọ́ba le.
1: When you find it hard to move
0: forward. Àti ṣègbéyàwó le.

0: sọ̀rọ̀.
1: Jésù lọ wa. Olúwarán angẹ́lì lọ sí gbogbo ayé.
0: O lọ sẹ́dà ní jẹ́tò di hówọ̀.
1: Gbogbo àwọn ìkà tó kó ayé mi lọ́wọ́.
0: Every wicked one that hold my life.
1: Tọ́nà máa bàjẹ́ dandan.
0: That said they must destroy
1: you. Ẹ̀sìtà wọn lọ fà ikú.
0: Father shoot them out of
1: there. Ẹni fẹ́ ba iye ọmọ mi jẹ.
0: Ẹni fẹ́ ba mi nísẹ́ jẹ.
1: Ẹni fẹ́ ba mi nísẹ́ jẹ.
0: Ẹni
1: yóò gbọ́ ẹrú o.
0: Àìbúlé o.
1: Ẹ̀sìtà wọn lọ fà
0: ikú.
1: Ẹsọ̀rọ̀
0: ẹ̀mí nígbà
1: ayé
0: rẹ̀ ayé
1: rẹ̀
0: ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ ayé rẹ